0: Lori Goss. This is
1: Jordan. 105.5 FM.
2: This is Jordan 105.5.
3: Station with the boys for entrepreneurs.
4: Oh, Matty Jade, I shan't tell any
5: sorrow. Mami Vaka, yes, or rock and roll. Sorrow.
6: I'm a beauty, mighty day. And let it go, bro. Yeah, let it look at a biagero. Kàbíyèsí rẹ̀ ọba tí jẹ́ mímọ́ tí rìn mímọ́ tí jẹ́ mímọ́ lọ́jọ́ gbogbo ní gbogbo gbogbo gbogbo gbogbo. Ọba mi agbó kọjá ogbó gbogbo ilé ẹ̀pẹ́riwo. Go go go go go go go go go go. Tó bá ń gbọ́ mi fún ìgbà kọ́kọ́, pásítọ̀ Fákéye mọ̀rẹ̀ bàbá lọ́bi ọmọ ni mò ń jẹ́. Lẹ́ni ọjọ́ Friday òní rógbó amúnipò yìí lójú kẹta ọmọtọmọ o. Ojú larí ọ̀rẹ́ òdénú o. A jẹ́ nípa lọ́wọ́ ẹni tí ń ṣe ẹni tó tún ń gba ni. Inú mi ni mo mọ̀, inú rẹ ló mọ̀, a mọ́nú ẹnikẹ́ni. Nítorí ẹni aníkọ́fẹ́ ni lójú lọ́jọ́ ọjọ́ sí àtàrẹ lọ́fíìsẹ́nu. Èyí tá a ní kó kí n lẹ́yìn ìṣọlọ́búdá ni o. Má gbàgbé wípé ẹni súnmọ́ ni pẹ́kípẹ́kí ní í ṣe ni. Yẹ finú wẹ́nu ọ̀rẹ́ kó bàbá jẹ́wọ́. Judas ìgá tó súnmọ́ Jésù pẹ́kípẹ́kí lọ́jọ́ ọjọ́ sí tó bá Jésù jọ náà ló padà ta fún àwọn pásítọ̀. Ọlọ́wọ́ ọ̀tún Jésù lọ́jọ́ ọjọ́ sí ti jẹ́ pé tí ro padà sẹ́ Jésù o. Máa ní lọ́kàn wípé ọwọ́ ìpolọ waráyé ń bá ní ńlá o. Dẹ́dì wọ́n lẹ̀ tí ẹ̀ ní àṣírí kan bó ti wò ó mọ nípa ìdílé yín. Bísínẹ́sì tẹ́ ẹ̀ tí gbẹ ti bẹ̀ sí ìròyìn rẹ̀ faráyé. Olùfẹ́ o, inú rẹ ni kọ́ ọmọ o. Lórúkọ Jésù aráyé ò ní géètì ẹ o. Yẹ rojú àwọn ọmọ rẹ lórúkọ Jésù ó máa dára fún ọ. Ojú larí ọ̀rẹ́ òdénú ayé òní fojú bọ́mọ rẹ jà. Ọ̀rọ̀ ṣe ni wò ká mẹ́ni tó fẹ́ ni ayé òní dá yẹ̀yẹ́ ìwà tọmọ rẹ sílẹ̀. Onírógún amáníṣẹ́ ni tọmọtọmọ. Ẹ̀mí rẹ̀ agùn bíi ti Bẹ̀túsẹ̀là tọmọtọmọ. Olúwa yóò kó àwọn ọmọ wa yọ bíi ẹbẹ̀rù mẹ́ta nínú ilé ìlérú. Olúwa yóò rántí ọmọ rẹ bíi Noa. Ọmọ rẹ ọmọ wa yóò di apàṣẹ bíi ti Joseph nílẹ̀ àjòjì. Ọmọ wa òní ní ojú kòkòrò bíi ti Júdásì. Ọmọ rẹ òní sẹ́ ìgbàgbọ́ bíi Pétérù. Ọmọ rẹ òní lu ẹ̀wọ̀gọ́ bíi Rúbẹ́nì. Ayé òní gbẹ̀mí ọmọ rẹ bí wọ́n ṣe jẹ sí Nábọ́tì. Ọmọ bàbá rẹ òní gbaṣọ ògo lára ọmọ rẹ bíi ti Joseph. Amẹ́jọ́ ẹni lọ sí ìtẹ́ bíi ti Saul kò ní rojú ọ̀rẹ́ ní sàré. Ó ní sọmọnù bíi ti Saul. Ọ̀dájú ènìyàn bíi Ẹrọ́dù kò ní dójúlé àwọn ọmọ rẹ o. Ó ní mú ọmọ rẹ lọ sí pàlàpàlà ayé. Ọmọ rẹ òní pọnmi sí apẹ̀rẹ̀. Akẹ́kọ̀ọ́ chapter 4:7. Òkè ńlá di pẹ̀tẹ́lẹ̀ níwájú sẹ́bù Bábẹ́lì. Òkè ìṣòro ilé yóò di pẹ̀tẹ́lẹ̀ lẹ́ni o. Ẹsẹ̀ kẹsàn-án ọwọ́ rẹ tó pilẹ̀ ilé yẹn ni ó parí rẹ̀. Màmá wà á wá padà dúró jẹun ọmọ o. Bàbá ìṣe ọmọ yóò padà sojú rẹ o. Ogun rírí ogun àìrírí ó yá olúwa palẹ̀ rẹ̀ mọ́lẹ̀ nínú ilé yìí. Lónìí ayọ̀ owó ẹni bi kúrò nínú ìrìnàjò ìwà àtọmọ rẹ̀. Sàmí eléyìí ó yá ìṣòro dópin. Ogun àpimọ́wọ́ ó dópin. Lọ́tò nílò abá ọpọlọ títọ́ bí ọlọ́run nínú ayé ìwà àtọmọ rẹ̀. A máa jíjẹ́ kíni kú oríire fún ìwà àtọmọ rẹ̀ lọ́sẹ̀ yìí. Ìpéjọpọ̀ àwọn ẹni bi lórí ìwà àtọmọ rẹ̀ olúwa tu wọn ká. Áńgẹ́lì ìrànlọ́wọ́ fa ìwà àtọmọ rẹ̀ sókè. Olóore máa mọ nọ́mbà ilé wa o. Ọjọ́ tí olóore bá ń pe àwọn ọmọ wa nọ́mbà wọn ò ní switch off. Ẹjẹ́ ńlá ti domi ayé àwọn ọmọ wa rú olúwa yóò fi ìwọ̀ gbé o. Philippi 4:19 olúwa yóò pèsè fún gbogbo wa ní kíkún. Ayé ò ní jẹ́ ògo ìwà àtọmọ rẹ sí wẹ́wẹ́. Arìnrìn ibi lọ́gànjọ́ òru lórí ọmọ rẹ kò ní padà dé. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sì ró jálẹ̀dí lára àwọn ọmọ yìí. Àwọn alájọ òkùnkùn orú wọ̀ ní rí sí ìwà àtọmọ rẹ. Iyán ogún ọdún kò ní ju ọmọ rẹ lọ́wọ́ fẹlifẹli. Ogún òní bọjọ́ ọ̀la rẹ jẹ́ ò màmá. Ayé òní fi wàhálà ọmọ sún ọkọ ògiri. Sàtánì kò ní tẹ orí ọmọ rẹ bà. Ayé òní rẹ ilẹ̀ àjòjì fún ìwà àtọmọ rẹ. Sábà bí kò ní bà ṣe yọrí ìwà àtọmọ rẹ jẹ. Èrò ẹ máa rò ayé òní robi sí ìwà àtọmọ rẹ. Ọmọ ayé bí layé pọ̀n ẹni bí òní pọ ọmọ rẹ lọ́balùwẹ̀ lọ́wẹ̀. Ìrìn ayò ogún ọmọ rẹ máa di kọ́mọkọ́mọ. Níwọ̀n ìgbà tá a lè káyé pa ilẹ̀ lórúkọ Jésù bùkún àjẹjẹ tán tẹ́ ẹ̀lẹ́ kàtà ó yẹ wọnú ilé yìí o. Ẹ wà ní tòṣùpá láàrin àwọn ìràwọ̀ ẹ wà ọmọ rẹ òní bàjẹ́. Màmá wọ̀ ní fi ọ̀fọ́ ọmọ bá oge rẹ jẹ́ ládùúgbò. Èdùmọ̀ rẹ máa ṣe ọmọ rẹ lọ́jọ̀ láàrin àwọn ẹgbẹ́ rẹ̀. Látò ní lọ onírógún kirikiri kó tó ṣe rere tọmọtọmọ. Olúwa yóò tó ìṣiṣẹ́ ọmọ rẹ síbi tó tọ́ àti ibi tó yẹ. Ayé òní kọ ògo ìwà àtọmọ rẹ máa jà. Ayé òní fi júùjú bú ọmọ rẹ mọ́lẹ̀ o. Olúwa yóò kọ̀ di mímọ̀ ṣe sí ìwà àtọmọ rẹ. Ìgbà abẹ́dọ́pọ̀ lòwúrọ̀ ẹni Ọlọ́run yóò dé ìgbìyànjú ìwà àtọmọ rẹ ládé. Ọmọ rẹ òní tọrọ láàrin àwọn aṣíwájú rẹ. A kì í fomi sẹ́nu ká tún máa fẹ́nà eléni ní ọmọ rẹ òní ní sinmi. Bọ́ọ̀ ní fọlágbá ìwà àtọmọ rẹ lójú. Ó ti kígbẹ́ b agbara o lere to loruko Jesu mo re oni gbegba bara mo ti wu ki abesale o di won to loruko Jesu oni ba won ra ntori omo oni kogun nibi to ti le ya fun tomo tomo o ojo anu ti ki da o ya go be si ronu le yin second samuel chapter 22 ama ran cha yo si otomo tomo latori lo ayo ni fogo iwa tomo re ma so mo ja mi eleyi ogo mo ra yo ni ro ma so olabata ni modo so omo re ma jo olore exodus 12:35 wa gbere re lowo gbogbo won omo re oni wojo egbe yawo esi ayo ni fi owu fufu si enu omo ateti re ayo ni fi owu fufu si eti omo re ati enu re o omo ni lajo enu ayo ni paso re ya ayo omo re oni paya perepere bi aso to gbo ifarada lojo re faraji loju kefa oni ni abumora bi o oju kefa koni fa mo wa sisare ifato ba ko loju kefa koni fa wa to omo re wale wa ji fa mo bi oba ji fa ji fa bi oju kefa wa ji fa owo omo ati alafia bi oju kefa ta wa yi ibi oni fa omo re mara olore oju kefa ta wa yi yo fa omo re lo sibi giga giga giga giga ti o lero laye isure soju epe lo omo re oni fori gbepe mama oyoyo ninu leyi ko ni pada di mama ti di arin naku wa jere kan ya jere tomo tomo oni ka ba mo ko bi mo laye oni ba wo pita wi pe wo na de bi mo ri o ayo ni ja gba rere gba lowo omo re o arin oro ko ni ri tomo re gbese igi gogoro ko ni gun omo re loju rora ma peru wa owo loruko Jesu Kristo oni ri akoba o ko ni to fo tomo tomo Jesu oluwa wa eji ni agbe ri ka soke fun awon omo Olorun
0: padmo ko fe John ni pejopo ni suku 3 owo ole ni mo fe san landlord mi so pe ki lo san owo ole o tun fi time si gan Olorun ba mi san owo ole
7: hallelujah
0: ni December o wa ni ka ko nkan ti a ba fe ebadura ngba ti mo ko ebadura yen mo wa pe gbogbo awon omo mi pe nkan ba e ba e won ni ka ko o mo mo dupe Olorun fun je ise agbara Olorun gbogbo ebadura ti mo ko ninu ijoba babalabi a mo gbogbo e lo Olorun se patapata
7: hallelujah
0: mo ni ko Olorun ra ile foko omo mi
7: Olorun wa se
0: Olorun se
8: o ra ile eyin be lo lomo yin ma ra ile
7: bi sa
0: iketa mo wa so fo Olorun pe mo ni tona so be ti mo lo yi o su mi
8: pe fonu lo nje be
0: be ni sa mo mo se pe mi nigba be de mi lasi e won gba pe mi ni pe mommy e wa o ma ti ma de be mo se ri fonu ni la afowo fa niyan
7: afowo fa
0: inu mi wa dun
7: afowo fa atona
8: fonu afowo fa
7: bi
8: ori iru e ri
7: gbogbo
8: o le ji
7: afowo
8: fa ye afowo fa ibo la office afowo fa ni fonu yi gbogbo eyin te du lo fonu ma ronuku gbogbo ni fonu oni button oni rubber band o fi rubber band meta kon fi gbe ore oni beta le kan soso o ma wole to yi wa
6: na je ki fi fi lo yi pari eto yi adura kan ti roki lokan mi latojo yi wi pe so ayo awon bi yamo to gbo mi o gbodo re danu aisa ta ba gbo mo lowo bi yamo gba wi pe so re ti re danu niye ti o ma bi yamo ba mu imukumu to fa ifoku fa mo wi pe so ayo re ti re danu niye ti eni eleni ba ti gbe se bi yamo se mo wi pe so ayo re ti re danu niye to ma bi yamo ba ti deni ti o gboro si lenu to do ni jagidi jage ladugo e so ayo re ti re danu niye to ma bi yamo ba pochale loju re so ayo re ti re danu niye to ma bi yamo ba ko ti o gbe ko ilu yare mo e so ayo re ti re danu niye so ri lojo sunday gbogbo bi yamo to ngba mi pata a fe gbadura ki so ayo wa ko ma re danu lojo sunday won ni ki ma fun gbogbo bi yamo ni eso tin je apu lofe adura be ni wi pe so ayo wa gbodo re danu loju wa ayo ni jugi si eso ayo wa ayo ko ni mu eso ayo wa je mo le ni dale mo to wa ni sangu ota logu so fun olokada ko gbe lo si church awon mo fakeye CAC ago mefa ni gbogbo eniyan ti debe wa je won omo o gbogbo eniyan ma da ore anu lori awon omo lati fi gbe eto radio program yi laruge ko wa si ye to le fi ranse o ibaje 2000 baje 1000 baje 500 naira iwo sa je ki owo re wa ninu eto ti toni o ye gbogbo bi omo nile tewo o omo to nti tori re da ore yi wa jere re o omo yi a se fun oje o omo yi a toju re doju ale owo ara re lo fi gbeto re lowo omo ara re eni eleni oni gba se re se olorun baba alabiyamo o
9: haleluya hello hello prophet 090 60 5711 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
6: Abiyamo, a ò ní máa bọ́jẹ mọ́.
10: From Lagos, this is
1: Jordan. 105.5 FM.
2: This is Jordan 105.5.
3: Station with a voice for

0: mais ça moto casamdaisi botin kasikawa o sebesi isegun re daju ko wa fi samtrisi yo si dara fun yesu alagba bi ame nibi to gbede gbogbo kan joko engineer mi a lo le agbara
1: moria omo ni yi lati
0: ile epo
1: ni mo ti wa o ma ya ko ti ma ko de bi oni lo ra oja o ji se pe omo yi kin lo oja ki ma foju sun kan e mo je dide mo lo oja yin o wa ni kin gbe omo e yi po church le meje
0: ba be je
1: pe kin ma lo olorun ti gbo
0: pe ko ma lo pe olorun ti gbo
1: mba iwa ma dele mo a ri ti mo ani e lo ba mi wo omo inu yara nbo ma de lona omo yi pe ote ti lo
0: ope
1: ni ah mi okan mi o si si ororo yin ato mi pe
0: ke ni
1: mo ni bo se ma nse tele ni mu sa mu ata mu fi gbolo
0: o
1: ti ma nse tele church ti mo nlo awon na juwe gbogbo nkan kin lo lo fun ma ni olodum bi ti mo wa to ba le je wa agbare ma ma dupe ore to se fun mi
0: ni olodum ba le je wa agbare o wa dupe ore to se
1: bi won e se wa bo ta won mo wa pe o ma pe so ni ehun rob o wa ni rob ke o sa mu go ba ta ni o mi atororo te gba ni church nkan mi ah mi se ran ti ni eni ko lo ba mi gbe wa bo se wa gbe ororo atomi yen wa o ma sa fun omo e ni ororo yen bo se ma fun ba bo se laju ni
0: e ma pe won fun ye egbe ri moria omo ni lati le eni to wa program eni ko introduce this program to wa nigba kokko mo ti de ni mo ri omo bi n lo roja tutun ko fi pomo yi ko ma ba foju sukun e o pada de le tan ni sele abami yen bi omo yen wo omo yen de ku o ba be si ni ki gbe awon eniyan ba sumo o na won kan ni ko n lo lu ata o n bu si loju ohun o tete ran ti ororo gestimani atomi o bere kan lo wa so pe ororo gestimani atomi yen nka o n se lo fomo yen omo ba de aye pada omo yo ba ku mo o wa gbọmọ yẹn wá sí ní ìsìnlẹ̀ ni láti wá fi ògùn ọlọ́run taláyé fẹ́ pọmọ kalóra ayé tó fẹ́ pọmọ bíi ti mọ́ríà ọmọ ni láti ilé epo orí ọ̀fẹ́ tí mọ́ríà ọmọ ni rí gbà pẹ̀lú ọmọ rẹ ìyàwó náà rí gbà ò ní ṣọkú eré àti májẹ̀mú ọlọ́run yóò ṣẹ ọmọ ò ní kú mẹ́ lórí ayé ò dẹ̀ ní fi kú ọmọ sí ẹ̀rọ jésù olúwa wa àmì níbi tá a rí fẹ́fẹ́ ní ránṣẹ́ ẹ máa retò lọ́wọ́ lóṣooṣù lọ́dọọdún wọ́n sub number ni kò ti bá mi sọ àbọ̀ fẹ́fẹ́ ní ránṣẹ́ bíi test ẹ̀dọ́ jẹ́ kó clear dada ó yá.
2: 08033462861.
0: Ó máa dára fún ẹ bá mi sọ̀rọ̀ àbí kó fi ẹ̀rí ẹ ránṣẹ́ sí wọ̀ sub number àbí kájọ fojú rojú má gbàgbé iṣọ́ òru aago méjìlá òru ni yóò bẹ̀rẹ̀ yóò parí láago mẹ́rin àárọ̀ ọjọ́ kejì gbogbo ìwọ tó bá láǹfààní tọ́nù ẹ bá jì òdèdè láago méjì aago mẹ́ta òdèdè láago mẹ́rin òdèdè láago márùn ibi tí wàá sọ sí wa táwọn jọ fi bẹ̀rẹ̀ ojú òde ní ti ẹ mo ló ti gbọ́ mi kú tọ́nu sẹ̀mẹ̀ bọ́dà ló ti gbọ́ mi sanwó ojú orí àtàn ìyànà yẹsì gbogbo ẹyin tẹ gbọ́ mi lábúlé ẹgbà ẹ kọ̀rọ̀ ròdù òkèlè òdúró ṣe àlímọ̀ṣọ́ akówọ́njọ́ máa bọ̀ inú ètò yẹn gbogbo ẹyin tẹ gbọ́ mi pátápátá wọ́n mọ́tò tó ń lọ sí ìyànà ìpajà bọ́ọ̀lẹ̀ ní under bridge fóònù ọ̀sọ́pọ̀sìtì ọlọ́kadà wà mbẹ níbo ló ń lọ ìyànà odò number 5 victor láàyè abẹ múra kó máa bọ̀ tuesday méje wednesday méje thursday méje má gbàgbé ó ní agbára sunday méje kípo farahàn tó bá ti ń mọ̀ òbí má gbàgbé òbí pure water kan àti gomi kan náà lò ó máa ní agbára ojú òní tí ẹ owó dẹ fàyè dùpẹ́ rí pé ìwọ náà kíbu déètì yẹn láti wà ń bẹ mo fẹ́ mú déètì olórí afẹ́fẹ́ ojú òde ní ti ẹ yéṣu alágbà wíwá amẹ gbogbo ẹyin tẹ ò lè ṣe kẹ ẹ máa ràn wá lọwọ ó máa kì í kú oríire ìwọ náà máa ń rìn tòyí lọwọ irúgbìn solomoni 2000 ó lè ṣe kó o ṣe tọmọ ẹ mo ti yẹn wẹ́yìn kan tẹ ó ṣe tẹ ó ṣe tọmọ yín láàárọ bàbá mi sọ fún mi pé kó tó pé 48 hours ọmọ rẹ yóò ní ẹ̀rí kan tí wàá dé padà wàá jẹ́rìí ẹ bẹ́ẹ̀ lẹni tó dá ayé àtọ̀run anointi orí rẹ anointi orí ọmọ rẹ báwòrán rẹ bá dáa mẹ anointi orí kó anointi àwòrán rẹ bákan náà ni irúgbìn ẹni yóò dúró gẹ́gẹ́ bí ìpèníjà bákan yín pàkejì tẹ́ ò lè ṣe ká má forúgbìn abiyamọ wà ní mo jìyà lórí ọmọ mi ò gbọ́dọ̀ tó fi ọjọ́ alẹ́ wo bí

0: tó padà gbogbo ìkàwọ́mọ́rí fẹsẹ̀ jọlẹ̀ lórí ọmọ tí mo jíṣẹ́ díà fún waters of five ni fútì ẹ̀ kó fútọ́ mọ́ kí wọn náà tó fútì ẹ̀ bó ti ń ṣe wọn máa tẹ̀lé máa gbàdúrà fún ọ kí ló ṣe àwòrán tí ẹ tọmọ yẹn ló wà náà ìsìn ló bá parí bó bá ti ń ṣe wo bí onírógún ìkàwọ́mọ́rí fẹsẹ̀ jọlẹ̀ wà á dẹ̀ fàyọ̀ dúpẹ́ ẹnìkan ní kí ni account number access bank ni máa kọ́lẹ̀ 00960742211 access bank ọ̀làrẹ̀wájú solomon ọ̀làgbẹ̀mí bó ti ń fi sí ọmọ òní kú mọ́ ẹ lórí ó ní padà jẹ̀bi ó ó dẹ̀ ní rógun ìkàwọ́mọ́rí fẹsẹ̀ jọlẹ̀ físíkò pèmí kí n gbàdúrà fún àtọmọ rẹ ó máa ní agbára bó bá ti wá ń ṣe bẹ́ẹ̀ nǹkan kan ni kó ṣe bá ń bu òróró sọ́wọ́ pèmí kí n gbàdúrà fún ìwà àtọmọ ẹ lẹ́ni ó máa lágbára yóò sì dára fún ẹ ó fẹ́ pé wòlíì bàbá sọ méjì náà ni wọ́n pè fún ẹ ó yá.
1: 08026613610
0: ìkejì
1: 08033462861
0: ó máa dára fún ẹ pè mí kí n súre má gbàgbé pé ó máa bu òróró díẹ̀ sí ọwọ́ òsì ẹ láti gbàdúrà síwọn àtìlé rẹ kí ni a ó fi parí ẹ ìdámẹ́wàá ń bẹ lọ́wọ́ ẹ ó ní fi ìdámi wò bí n bá ní ṣe fèrè sí ọrùn sílẹ̀ tó bẹ́ẹ̀ gẹ̀ tí ààyè kò ní lè gba ìbùkún gbogbo ìdámẹ́wàá mo wá èèyàn just 50,000 tí ó ṣe ìdámẹ́wàá bó bá ti ń ṣe wọ́n máa pè mí irúgbìn àwọn pàkejì ó fẹ́ máa fowó kan ràn wá lọ́wọ́ lórí afẹ́fẹ́ wọ́n náà fẹ́ máa sọ slot kìíní méjì mẹ́ta ìwọ náà pè mí kó bá mi sọ̀rọ̀ àbí kó fi sí gtb account ó tún wá ní ọ̀rẹ́ kan lọ́wọ́ tí wọ́n náà fẹ́ máa lò ó láti máa fi gbẹ̀tọ̀ lárugẹ ní everyday àbò fẹ́ fúrúgbìn ọjọ́ agbára má gbàgbé pé ní di ọjọ́ agbára ọjọ́ friday fẹ́ fúrúgbìn ọjọ́ agbára ẹnìkan ní kíni account number gtb ni oya máa kọ́ sílẹ̀ 00164997 23 gtb ọ̀làrẹ̀wájú solomon ọ̀làgbẹ̀mí ẹnìkan náà ò tí ì rí kan 00164997 23 gtb ọ̀làrẹ̀wájú solomon ọ̀làgbẹ̀mí bó ti ń fi sí ọmọ òní kú mọ́ ẹ lórí dèrè ọlọ́run á lè ṣe wàá dẹ̀ fàyọ̀ dúpẹ́ yóò sì dára fún ẹ ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tó má gbàgbé wípé ìwọ náà lè mú déètì tó fojú rí mi lájọ fojú rújú ó lè mú déètì yẹn ní ọ̀rọ̀ bá sọ̀rọ̀ tí wọ́n pè fún ẹ lẹ́ẹ̀kan má wàá gbàgbé pé a ń lọ sílé olúwa iṣẹ́ òrùdẹ̀ ni méjèèjì ifọ̀ àti ìyànà pàjá má wàá gbàgbé pé apá alákòókò bákan náà nánà jésù olúwa wa.
2: From Lagos, this is
3: Jordan
4: 105.5 FM. This is Jordan 105.5.
5: Station with a voice for entrepreneurs.

fún kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ jímọ̀ lónìí ọjọ́ Friday. Thank God it's another Friday. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ dìde ńlẹ̀, mo kí yín tológun tológun, mo ń kí yín tẹ́lẹ̀sọ tẹ́lẹ̀sọ, mo ń kí yín lórúkọ Jésù, ẹni tó kú tó sì jíǹde. Òní tó nọjọ́ Friday mi. Today is 1906, nọ́mbà tí ó ṣe pín ọdún 2026. Ẹ dìde mọ́mì, ẹ dìde dádì, ẹ máa bọ̀ níbi pẹpẹ, ẹ já tún lọ yòǹbó ẹ, ẹ já tún lọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀. Ipa nínú ipa àti àṣẹ nínú àṣẹ. Ọlọ́run tó ní ẹ̀mí àwọn wòlíì, the unchanging changer. Agbé ọ̀gá o, agbé ọ̀gá o, agbé ọ̀gá o. Mọ́mí ẹ̀kúnlẹ̀, dádì ẹ̀dọ̀bálẹ̀. Ẹ wá máa sọ, dádì ṣe ẹ̀dọ̀bálẹ̀ báyìí. Mọ́mí ṣe ẹ̀kúnlẹ̀. Aláàánú mi, aláàánú ti ẹni. Ọba tó tún jí ọ sí ìmọ́lẹ̀ àlàyé. Ó bá ṣe pa láàmù ló jí ọ. Ìwọ gbé gbogbo àláàmù yẹn gbé lọ sí ipò òkú. Gbé lọ sí mútúárì kọlọ wò bóyá àwọn òkú bí ó dìde. Bọ̀ síbẹ̀síbẹ̀ àánú ló jí ọ. Ìdí nìyẹn tá a fi lè fògo ẹ̀fẹ́ lòmíì. Ẹ kàn mọ́ ta sẹ́yìn bí tẹ́ dọ̀bálẹ̀ sí ní ìṣẹ́jú kan. Àwa ò lè fògo ẹ̀fẹ́ lòmíì. Òní ni 1906, 2026. Oṣù yìí ń lọ bá a ṣe kọ̀wé ẹ̀. Ẹnjiníà, ẹ pé bàbá yẹn kọ́ mọ gbóhùn sókè, orí wọn ò gbé.

0: ayé mọ̀ pé sọ̀rọ̀ ni wá ayé mọ̀ pé àwa náà ń pèdè
1: báwọn lè dànù àdìsá ìjíkíjí yòówù kan tẹ̀lé jà ìkòkò
0: sóhun lílá kan tẹ́ lè fi adùn ìwé tó yin.
2: Better information won't give you no move an inch, but if you don't say one move, move your radio with it.
3: Hello Lagos, welcome to the job.
1: Bara eba mbinu, bele di mario bati binu no bata. Bara eba, bele di mario bati binu no bata.
3: At a night show, and today we'll be discussing
4: the voices.
0: Ani adun oyin ko se fiwe.
1: Igba mi o le koja mi oba orin. Asito mi o le koja mi adi tun ledu mare loke. Oba rere ni.
0: Lai wala disa.
1: Ele re pere.
0: Aba baba e paro.
1: Nipo. O tun gbe kan de mo gbe kan.
0: Asiko eda oni fu eda to ba ti to asiko o tonu. O ba je fun daada, tasiko eda ba to wahala. Ewe mi mo gan ko ni igba mi wa te pa ma rerin ni sinkin
1: oye wa
0: igba gan si wa te yin o mo ke o olo ma ja rogun ekun
1: orin bo olai wa la orin
0: tibiti re la dale aye a kan le ma so pe ki gbogbo e ma dun lo titi lai lai
1: composer ni wa bo
0: a ma re eyan igba mi
1: to gaju
0: aro si ma gba yagi yagi igba mi
1: ije buno ga ba so ni pagari
0: e gbo o meta kan wa tọlọrun ba o da
1: oye wa ilorin loga to ma je ti wa ran kan si o ti tori awa lo
0: awon nkan meta kan wa tọlọrun ba mi o da
1: o ti ya mo si ma gba adisa
0: e get nkan ti mo so ni mo ni awon meta kan wa tọlọrun ba mi o da ọlọrun ko lo da won
1: ìmọ̀ràn lágbà wọn fọ́rúkọ wá ṣògùn gan ìyẹn tún ga.
0: Èmi lọ́dọ̀ tèmi náà gbà pé wọn exist ṣùgbọ́n tẹ́yìn bá mọ̀ pé wọn exist ọlọ́run kọ́ ló dá wọn.
1: Ó yá lẹ́mọ̀ ọjà rẹ̀. Controversy ọ̀dá ẹ̀dá fún ẹ̀ máa gbìyànjú ẹ̀gbọ́n.
0: Èkì ń dáko ohun mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún. Ṣé ẹ fẹ́ mọ̀?
1: Àtọ̀run ló ṣùpá tí mo máa lé àsìkò wa òtítọ́ ni.
0: Ẹ̀yin ayé rédíò yẹn sókè dáadáa, màá so mẹ́tẹ̀ẹ̀ta.

0: ẹ má sáré mọ́tò kọlu kẹ̀kẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ wípé à ń yí sẹ́rìn mọ́lọ́run ọba mi lọ́wọ́ ọ̀pọ̀ ẹlòmíì tí ẹ ti sọra ẹ̀dí pí ọlọ́run ẹlòmíì gan-an àwọn tí ò yẹ kó fà sọ́run ara rẹ̀ ló ti fọwọ́ ara rẹ̀ fà ẹni tó dójú aṣa aláìrí bí àbẹni tó dé tí aṣa aláìgbọ ẹni tó dá imú aṣa aláìmí ẹni tó dá ẹnu aṣa aláìmá sọ nǹkan sínú ayé wa ni. ọlọ́run mọ ibi tó ń lọ ó mọ ibi tó máa dé láyé gbogbo ìgbésẹ̀ tó ń gbé kò ṣẹ̀yìn ẹ̀ ságbára rẹ ló fi wà láyé lónìí ni. ẹ̀yà sòótọ́ kan fún yín lóru mọ́jú òní aláì mo ti ẹ̀rọ bóyá ìjọ ọlọ́run pè nítorí pé ara yẹn wú omi bíi gbogbo ara kan ní mí ni. lọ nípa ìfẹ́ olùgbà làwọn ní kí yóò sí nǹkan.
1: ẹni tọ́lọ́run mi gbèrò tẹ wá sọ pé kò ṣù.
0: nípa ìfẹ́ ọlọ́run ọba kò sí nǹkan kan hàn nítorí wípé ní wíwà láyé wa lónìí láti máa sọ̀rọ̀ lórí ẹ̀rọ rédíò láàárọ̀ tòní. ohun ọlọ́run ọba mi ló jẹ́ orí bẹ́ẹ̀ bọ́ta wa bá lọ náà a lọ nu kò sí ohun tẹ́nìkan ó ṣe sí. ọlọ́run bá ṣetán láti dá èèyàn lóhùn ó ṣetán nu. básìkò ẹ̀dá bá ti tó fún re ni àbí fún ìdàkejì.
1: kò
0: sẹ́ni tí ó wuyẹ ọlọ́run ọba mi lọ́wọ́ wò ẹ má yìí sẹ́rìn mọ́lọ́run lọ́wọ́ torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti sáré mọ́tò kọlu kẹ̀kẹ́.

0: ìyìn àjò yẹn ti pẹ́ díẹ̀ onímọ̀ràn james adesina lọ́gbà làwọ́ fẹsẹ̀ rìn àwọn kan máa ní àwọn gbádùn ọmọ mc ìràwọ̀ yẹn bó ṣe máa ń dún lórí rédíò àtúrẹ̀ nara wa ni adẹ̀fara jẹyà adẹ̀ tó sì ń jẹ́ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba mi ti ń rìlífù ẹ̀ small small small. èmi ó máa sòdodo torí àwọn tí wọ́n máa ń gbọ́ mi láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n mọ̀ wípé confam wà.
1: àwọn ọjọ́ ìlérí nọ́kúra wọn jọ.
0: Ó tèmi kan máa sọ fún wa láàárọ̀ ni wípé ẹ má jẹ́ àfọwọ́ ara wa fa fàṣìrà wa lọ́rùn má sáré mọ́tò kọlu kẹ̀kẹ́. Kò sí bí èèyàn ṣe lè pẹ́ nínú òrùn títí bó pẹ́ bóyá ìbòjú ò bá ń bẹ̀.
1: Ṣèbí látọjọ́ yẹn la ò ti gbọ́jọ ilé rìn mọ́ ìjọ ẹlẹ́rìí nínú ààyè.
0: So ohun tí mò ń gbìyànjú àti sọ fún wa láàárọ̀ náà ni wípé ẹ̀jẹ̀ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi sùúrù ṣe ọlọ́run ọba mi tí ó dá ohun mẹ́ta tí ọlọ́run ọba mi tí kò dá ohun mẹ́ta tí mo mẹ́nu bà lẹ́ẹ̀kan ọlọ́run ò dá ẹni tó jù lọ kò dẹni tó máa jẹ lẹ́yìn rẹ̀ kò sí bẹ́ẹ̀ náà ni kò dá ohun tí agbára rẹ̀ ò ká kí wá lóde tẹ̀ ní sùúrù kò sí ìṣòro tó léwu ká wà nú ẹ̀ ọlọ́run ọba mi agbára rẹ̀ kà òun lọ́ba tí ń darí wà kò gbàgbé rẹ ìwọ ni kò ní sùúrù ìwọ ni kò fọkàn balẹ̀ bẹ́ẹ̀ kò ní ìfọkànsí àti ìgbàgbọ́ nínú ọlọ́run onímọ̀ràn james adesina gẹ́gẹ́ bí àjọṣe máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ọjọ́bọ àtọjọ́ ẹtì wọ́n ti wà ń lé agodo àná níbi tá a fọ̀rọ̀ tì sí níbi tá a sọ̀rọ̀ dé lórí èso jinja eléyìí tí wọ́n ní ó lè dowó fún wa lórílẹ̀‐èdè nàìjíríà bó tiẹ̀ jẹ́ wípé lánàá wọ́n tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa àwọn nǹkan tí kinní ọ̀hún wúlò fún sísọ rẹ̀ ni wípé láti lè mọ àwọn táàtà fún náà ni nínú ọ̀rọ̀ tán sọ lánàá kẹ́ ẹ lè mọ àwọn tí wọ́n ò jẹ́ oníbàárà yín òun ni onímọ̀ràn james adesina ni wọ́n gbìyànjú láti ṣàlàyé àwọn ọ̀rọ̀ yẹn fún wa ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn á fún yín láǹfààní kẹ́ béèrè béèrè lé lórí bẹ́ẹ̀ wọ́n á fún wa ní àwọn ìtọ́ni eléyìí tí a rìn bá ṣe ṣe táwa náà fi darapọ̀ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ gbígbìn rẹ̀ àti títẹ̀síwájú lórí jinja bẹ́ẹ̀ náà lórí ètò lónìí àwọn ọ̀nà tá a lè gbà rí owó lórí ẹ̀rọ ayélujára gbogbo ẹ̀ náà la máa gbọ́ lónìí ọ̀nà àbáyọ la pè é lórí ìkànnì jordan 105.5 fm.

0: bẹ́ẹ̀ ni o ṣe olóògbé àyìnlá ọmọwúrà egun mọ̀gàjì babalẹ́lẹ́ lórí ètò ọ̀nà àbáyọ láàárọ̀ yìí wọ́n ní ibi kì í pa igun dọjọ́ alẹ́ ìyẹn igun tó bá ṣiṣẹ́ ni o igun tó bá gbé ọ̀nà àbáyọ igun tó bá gbé ìgbésẹ̀ lórí ìrìn àjò ayé ibi òní pa ṣùgbọ́n tí igun bá wà nínú ilé tí igun ò wọ ọ̀nà àbáyọ sọ́rọ̀ rẹ̀ tí ò wá àti jẹ àti tí ò jara ebi ó pa gun o ebi ó pa gun ayé ìgbà kan ni ibi kì í pa igun dọjọ́ alẹ́ àwọn èèyàn gbẹ́ bọ sórí ìta mọ́ sí o kí igun ya ọ́ zù onímọ̀ràn James Adesina ẹ̀ káàárọ̀ bàbá.
1: Ẹ káàárọ̀ atọ́kùn àkó ètò mo kí gbogbo ẹ̀yin ara lé James Adesina the unselfish CEO ẹ̀wù náà ni ń bá yín sọ̀rọ̀ dókítà ẹnjíníà orí ètò ọ̀nà àbáyọ.
0: Ẹ káàbọ̀ ẹ kú àkú ètò àná
1: orí
0: àfàágùn lánà dáadáa.
1: Bẹ́ẹ̀ni
0: wọ́n ní ibi tí a bá roko tì sí náà láti mú èèyàn kan kì í sì gungi látòkè ìsàlẹ̀ náà la máa ń bá gungi ṣòkòtò nìkan là ń gún látòkè ibi tá a bá ọ̀rọ̀ ànádé lórí ọ̀rọ̀ jinja mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká sojú abẹ́ ń kò tán lónìí ká dẹ̀ mọ ibi tí sẹ́mínà àwa tá a fẹ́ tá a nílẹ̀ àbí tá a fẹ́ bẹ̀rẹ̀ gbégbin rẹ̀ tá a ti wá kẹ́kọ̀ọ́ nípa jinja tá à ń sọ yìí láàrin ìṣẹ́jú díẹ̀ ká sì bèrè ìbéèrè táwọn ara ilé bá ní ìbéèrè lé lórí ká bèrè ìbéèrè lọ́wọ́ wọn kó tó di pátí wa lọ sí ìpele míì lórí ẹ̀rọ ayélujára àwọn ọ̀nà tá a lè gbà lówó tá a lè gbà fi máa pawó wọlé tí gbogbo ó fi di gbẹdẹmukẹ fún wa ẹ jábẹ̀ láti orí jinja.
1: Ẹ ṣeun ẹ ṣe gan àwọn nǹkan tí ó yẹ ká mọ̀ fún ẹni tí ó fẹ́ lọ sínú gbígbin ata ilẹ̀ ìyẹn tí a mọ̀ sí jinja ẹni tó fẹ́ lọ sínú jinja farming àti ẹni tó tiẹ̀ fẹ́ máa fi ṣe business tí ó fẹ́ mọ rí owó kó mọ jèrè nínú rẹ̀ value chain ni jinja yìí o value chain ó túmọ̀ sí pé àwọn nǹkan tó so mọ́ pọ̀ àwọn nǹkan tó so mọ́ pọ̀ màá sì gbìyànjú lórí ètò léni láti break it down fún wa wa ta bá ń wo pé bí mo ṣe bí engineer James ṣe ń sọ àlàyé wọn ti ń ṣàlàyé jinja yìí pé ẹ̀yin gan ti ń jinja jinja ti ń jinja yìí ẹ ti ń wò pé ẹ jẹ́ kí n lọ sínú business yìí ẹ ti ń wò pé kí ni mo tiẹ̀ lè kówó mi sí ta bá dẹ̀ ń sọ pé nǹkan ọ̀gbìn tí àwọn Fulani tí wọ́n máa ń dẹran lọ bàjẹ́ tán máa lọ ń jẹ jinja ò sínú wọn jinja ò sínú àwọn nǹkan ọ̀gbìn yẹn o tó bá rí pé èèyàn bá gbin pákí nísìn èèyàn lè má lè sùn torí àwọn màálùú Fulani wọ́n fẹ́ràn pákí wọ́n fẹ́ràn àgbàdo dáadáa láti lọ mọ jẹ ṣùgbọ́n ti jinja kò rí bẹ́ẹ̀ o àti pé jinja tí a kàn tiẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ yìí Nàìjíríà jẹ́ ọ̀kan mo lè sọ pé a jẹ́ olórí nínú pé orílẹ̀-èdè tí ó máa ń kó jinja lọ sókè òkun jù lágbàáyé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú wọn àbí ká jẹ́ orílẹ̀-èdè àkọ́kọ́ tó ń ṣe dáadáa àwọn ibi tí a ti ní àwọn àgbẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ jinja yìí dáadáa ilẹ̀ Haúsá ni wọ́n ti ní àwọn àgbẹ̀ pọ̀ sí dáadáa most importantly ní Kaduna àwọn wọ́n gbìn dáadáa sí Kaduna wọ́n gbìn sí Nasarawa wọ́n gbìn sí Benue wọ́n gbìn sí Kogi àti Gombe àwọn northern side tí wọ́n ti ń gbìn dáadáa nìyẹn ibẹ̀ gan ló ti dàbí pé ó cheap gan bí wọn bá fẹ́ rà á ẹ fẹ́ lọ sínú business yẹn àwọn ibi tí èèyàn ti lè kó nìyẹn ní ilẹ̀ wa ń bí báyìí ó wà àwọn àgbẹ̀ ń gbìn wọ́n gbìn dáadáa sí Ọ̀yọ́ wọ́n gbìn sí Ìbàdàn wọ́n gbìn sí Ogun dáadáa ó wà Èkó ni kò ti sí o torí nílẹ̀ Lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àwọn àgbẹ̀ tí wọ́n ń ṣe ìṣòwò yìí inú ìjẹ̀bú lọ́hùn náà máa lọ ń gbìn sí Èkó kọ́ náà máa ń gbìn sí èèyàn máa àgbẹ̀ ó máa gbé Lẹ́kọ̀ọ́ oko ẹ̀ máa wà ní Ogun State oko lè wà Londo gbogbo lẹ wa lo je ile olora ti a le gbin si. In fact ojo to tun ma nron bi bayi daada o tun ba ginger ata ileye o tun ba lara mu daada to je pe ko ti o ma se daada ni ko kin se le awusa nikan ohun ni won ti ngbe sugbon awon awusa ni won really ti mo awon anfani awon gogo no nje ola ginger yi awon gogo no nje mulae tori pe won ti won ti honu e won ti ri bi pe won ti ri bi ise awon mo gbin ata a mo gbin gba awon ko wo pe ele je ka face e dada won si export e awon opolopo lo ti di pase ninu awon awusa ye na ti di pase pe ka mo gbin ginger ka mo ko ginger lo soki okun ton ti di billionaire multi billionaire tori export value ginger o je nkan ti o lowo lori daada. In fact go ti awon alaso ilede Nigeria ti won ba ti e le wo pe okay e je ka to empower opolopo awon eyan lati lo sinu ginger farming. O se se ko je pe ginger o fe ma se competition pelu epo robi iyen epo eyi to nfun wa ni owo lowo lowo ta ba ran ti a ri pe laye igbaye koko ohun ni o ma lo je nkan to nfun ilede wa lowo sugbon nisin epo ni ginger ohun na tun le ma fun wa lowo owo ti epo robi gan le fun wa ginger le fun wa ti awon ijoba wa ti won ba lo ton ba empower awon agbe lati lo sinu re dada idi ti investment sinu ginger pe nkan to fi da ki a powo wa ka fi gbe ginger ka fi lo sinu sowo ginger ni wi pe demand fun ginger o je nkan ti o po demand po gan fun idi ni wi pe ninu onje ta nje atawon beverages ta nje ginger o wa ninu re awon ogun ta nra ta lo si pharmacy pharmacy o nkan kan se mi lara o ejo mo fe rogun to ma sise dada ogun to ma sise dada ye ginger o ma wa nu nkan ti won fi pelu re ta won oyibo awon science awon pharmacist ton ma fi pelu re ti o fi sise ni ago ara re awon ipara ta fi npara awon nkan ta fi nsoge ginger no ma nwa ninu re to ginger man fight bacteria o je antioxidant o ni agbara gan ninu awon awon supplement awon herbal medicine ti amu na nigba ni sata wa yi aba wa nu awon kan ti won fi n pelu won then aba o ginger o tun je awon nkan ogbin nkan tenu nje to je pe o ni exportation value is for ginger is basically for export pe o fe ma wo nkan to mo ko lo soki okun ginger lo ye ko je okan ninu nkan ti wa mo ko lo si oki okun ona pupo na la tun le fi ri owo ninu pe ka lo sinu gbigbe ginger ati inu isowo ginger okan ninu awon ona yen ohun ni pe ka ma ta ginger lati ginger ti a ba ti wa lati nu oko iyan na pe ni fresh ginger seeds fresh ginger seeds ti o ginger ti o ti igbe to si tutu sibe lati ta iyan je okan ikeji ohun ni ginger ti o ti gbe ginger to ti gbe ye ohun na ma n ko lo soki okun won ke n fi be ko ginger to tutu lo soki okun in to ba ti gbe daada ohun ni o ni export value iyen na o tun je okan lati fi ri owo ninu gbigbin ati isowo ginger in to tun dabi re ohun ni ginger oil extraction mo ninu ginger ye te ba fun daada te ba process ye pelu awon machine kan ti awon igba machine igba lo de to fi process yo mu ororo yo mu jade iyen na pe ni ginger oil extraction o tun ni awon nkan ti won ma awon cosmetics awon cosmetologists won ma nlo won to miss re ma won nkan kan ma won nipa nkan ta fin para ta fin loju ta fin lo fe so ara gbogbo e ni won o tun miss awon kokon mo ti a fi di odidi eh a tun ni bi ginger tea eh ginger te nri ye e le process here ke tun so di tea eh e so di tea ti eh owo yo si tun ma wole te ba lo sawon supermarket kakiri e mo ri awon orisirisi ginger tea eh ginger kini kan eh ginger oil awon kan ni won ti process here ti won ti so di owo ton si ri owo ninu re
0: o da eh je ka kan de oke lohun ta ba wa pada wa tori ibi ta si fe ya sipo be na ni mo mo pe seminar wa lola bawo ni a se ma kopa ninu idanileko lati mo si ati lati ma mo ba se le gbin ginger yi iyen la jo so ta ba pada wole latoke lohun ona abayan tesiwaju nikan ni jordan 105.5 fm. Thank you.

ẹ̀yin lè fẹ́ ní ìbéèrè àbí ohun tẹ́ fẹ́ bí onímọ̀ James Adesina láàárọ̀ yìí ẹ jẹ́ fún èèyàn méjì sí mẹ́ta láǹfààní 09060033520906003352 lórí ginger tá à ń bábọ̀ láti ọ̀sẹ̀ tó lọ tá a ti ń sọ̀rọ̀ rẹ̀ òní ni ó fi ẹnu bọ epo lórí ètò lónìí ṣùgbọ́n ẹ̀yin ní ìbéèrè kan àbí méjì tẹfẹ bi onímọ̀ James Adesina ẹ láǹfààní 09060003352 tàbí 07051 697912.

0: ẹ bá ṣe retí pé àwọn ara ilé tí gbogbo ẹ̀ ń ṣẹ́jú wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ ẹja tètè mú pápápá ẹ torí àsìkò wa ṣùgbọ́n bàbá wa tó pinlẹ̀ kan onímọ̀ ẹ̀rọ james adesina ni ó ní ọ̀nà àti ìlànà àti òfin tó yàn fi ń gbìn bẹ́ẹ̀ náà ni wọ́n ní sídìí ẹ̀ wà ó ọ̀tọ̀ onímọ̀ ẹ̀rọ james adesina.
1: Àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ tún mọ̀ ni wípé àwọn àìsàn tó ń lọ síbi àwọn àìsàn tó ń lọ sí bí ogún òun ni ginger ló lè ó máa mú wọn kúrò lára wa kí n sọ pé ó máa mú wọn kúrò torí orí afẹ́fẹ́ la wà ó máa bá wọn jà gidigidi gan tí ó sì mú wọn kúrò lára wa àwọn ìdí nìyẹn tó yẹ pé ó fi lówó lórí gan àwọn àìsàn kan wà tó jẹ́ pé kò tiẹ̀ ní ògùn tó jẹ́ pé ó lè fi mu kúrò ìyẹn tó jogún òyìnbó tó jẹ́ pé ginger ó gbìyànjú á gbìyànjú gan àwọn àpẹẹrẹ concept ó dẹ̀ ti wà tó jẹ́ pé àwọn èèyàn kan wà tó jẹ́ pé àwọn àìsàn kan wà tó jẹ́ pé àìsàn tó lè mẹ́mìí lọ tí ginger tó sì mú àìsàn yẹn kúrò ní ara nípa lílo rẹ̀ torí natural ni ọlọ́run ló dá ọlọ́run ló bó ṣe ṣẹ̀dá wa òun náà ló dá ewé àtegbò ó dá àwọn nǹkan àwọn èso tí ó ṣàǹfààní lára wa. Tá a bá ń sọ̀rọ̀ nípa pé báwo gan lèèyàn ti fi lè rówó nínú ginger yìí ẹ̀yin tẹ bá fẹ́ lọ sínú ìṣòwò ginger tẹ fẹ́ lọ sínú rẹ̀ tẹ ń wò pé owó ti ẹ̀ wà nínú rẹ̀ gan bẹ́ẹ̀ ni owó ń bẹ nínú ẹ̀ in fact gan ẹ lè pẹ̀lú 800,000 to 1,000,000 naira ẹ lè bẹ̀rẹ̀ láti máa gbin ginger pẹ̀lú owó tí ò tó 1,000,000 naira èèyàn lè fi 1,000,000 naira pa 2.5 million naira 2.5 million naira jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn ìgbà tí ó bá ti mature ìyẹn between 8 or 10 months tó bá ti mature èèyàn lè invest 800,000 to 1,000,000 láti pa about 2.5 million naira jù bẹ́ẹ̀ lọ ìgbà tí èèyàn sì máa ń gbìn òun ni ìgbà tí òjò bá ń rọ̀ tójò bá ti kásẹ̀ ńlẹ̀ ẹ̀ ní lè gbìn so ìgbà ẹ̀rùn òun ni èèyàn máa ń harvest yẹ̀ òun lè máa harvest yẹ̀ so ó jẹ́ nǹkan tó lówó lórí nǹkan ọ̀gbìn tó jẹ́ pé ó ní owó lórí dáadáa tí ó sì máa ń ṣe dáadáa a lè bẹ̀rẹ̀ rẹ̀ lórí éka ẹyọ kan
2: need at work all day every
1: a lè bẹ̀rẹ̀ gan lórí plot kan nǹkan tá a lè gbìn gan sẹ́yìn kùlé wa ni àwọn ọmọ yín tó wọ́n ní bóyá inú ń run wọn àbí nǹkan kan ń ṣe wọn àbọ̀n tiẹ̀ ní wọ́n dé láti ilé ìwé tí wọn ò gbádùn ara wọn ẹ lè já ginger ẹ lè wú ginger kẹ fún wọn kan jẹ tí wọ́n sì wà òkè tí wọ́n máa ní àlàáfíà àwọn iṣẹ́ tó ń ṣe pọ̀ gan kò dẹ̀ sẹ́ni tí ò lè lọ sínú business ṣùgbọ́n tẹ bá fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ẹ nílò láti kọ́ nípa rẹ̀ dáadáa ẹ̀ẹ̀kan ní lọ sọ pé mo fẹ́ bẹ̀rẹ̀ o kẹ wá lọ sọ́jà kẹ lọ sọ pé fẹ́ lọ ra sídìí ẹ̀ ó ṣeéṣe kọ́ńtà nǹkan tí ò da fún yín o kọ́ńtà tí ò ní wù dáadáa fún yín ecosystem wà tí ẹ ti pàdé tẹ́ ti meet àwọn tí wọ́n ń ṣe tó jẹ́ pé nǹkan tí wọ́n ń ṣe nìyẹn nǹkan tí wọ́n ń gbìn nìyẹn tán sì ti ní àwọn seed tó dáa tí ó máa ṣe dáadáa lórí ilẹ̀ yín ecosystem yẹn wà títí lórí exportation bẹ́ẹ̀ ṣe kó lọ sókè òkun àwọn tó ń ṣe tó jẹ́ pé nǹkan tí wọ́n ń ṣe nìyẹn àwọn kan wà tó jẹ́ pé processing ni wọ́n ń ṣe àwọn kan wà tó jẹ́ pé packaging níṣẹ́ wọn àwọn kan wà tó jẹ́ pé káwọn kan gbin ni ẹ̀yin nísìn ẹ lè wo pé mi ò wá interested láti máa gbìn jáde wàhálà yẹn máa pọ̀ ẹ̀rù ń bà mí mi ò lè gbìn ṣùgbọ́n ẹ fẹ́ connect máwọn tí wọ́n ń gbìn ní ilẹ̀ wambi báyìí àti ní ọ̀dọ̀ àwọn ilẹ̀ àwọn haúsá lọ́hùn-ún ẹ fẹ́ connect mọ́ wọn kẹyin kan mo export lasan ni abi ke mo package lasan ni ke si mo sodo owo gbogbo e na ni anfani ma wa fun ecosystem wa fun gbogbo e fun awa ti a ba fe bere re ti a fe lo sinu e boya ko lowo kan wo pe kini mo le fowo yi se kini mo le fowo yi se abi lawon le kan te ti ra te ti fi se nkan kan e wo e ma elo sinu ogbin ati isowo ginger okin
2: day to payday
1: o tun pe nle o tun ko ja owo ni gbogbo gbogbo nkan to wa ni ara ginger o je okan ninu awon nkan ogbin ti a le so pe a fe se ti o si ni owo lori daada
0: do bawo wa la se kopa ninu
1: workshop ma waye nibi ti ati lanfani lati ko lati odo awon agbe ti o mo nipa re daada to nse to je pe lanfani gan lati lo sori oko sinu oko ti agbe ginger si teri practically bi won se ngbin o se nse won se nwa gbogbo e na ni e lanfani lati ko algebraic theory and practical section sonwo fun idanileko tori awon ti agbe wa ti won fi oko won sile lati wa ko wa ofe ko ni won wa ko wa o ati pe beti e se beyin go ti e se bere iye ta n pe ni mentorship be se bere re gan latojo akoko be se roko be se segba awon iyan te ni lo awon nkan te fe gbin na be gbogbo e na le ko to ba je pe I wan wo pe ti ma ti e tun gbe kini bawo ni se ta e ma wori awon ti o tun mo ra lowo yin a tun connect yin a connect yin mo won bo ta fi pe ni ecosystem niyan ecosystem gbogbo nkan na ti a ba nfe na ni o wa ninu e sugbon e kokko fi oruko le na e foruko le ti a ba ti ni awon eyan pupo ti mo fe ko nipa re ti won fe lo sinu isowo yi a sojo ati gbogbo ona awon ilana to ye ke mo ti eyin no fi kopa ninu seminar ko kin se nu osu yi oni seminar yo waye oni workshop yo waye o le je pe nu osu ta fe mu yi ohun ni a fun yin a sojo ti o ma waye ti e si le wa so that eyin no ti gbaradi pe okay mo fe lo fun workshop kan tori practical ni te ba ta ba se nse ninu training e gan lopolopo gan o ti bere ti bere re iru le te ti e le gbin ginger si gbogbo e na ni eko be se ma se gbogbo e le ma ko te ba fe darapo
3: this is
1: e fe join the workshop e fe darapo mo wa sanfani si bi training yen o se lo e ko send ginger message ginger sori number yi 0708830 6422
0: e tun number
1: 0708830 6422 number ye let send the ginger si message ginger te ba ti send ye ma ti mo pe eyin te fe se ginger niyan ko wa kin se kia kia bayi o ni o waye o a da ojo a ti so ninu group ye gbogbo bi o se sele awon ona te gbegba gbogbo e la mo salaye fun ra wa awon eyan to je pe awon agbe to je pe nkan ti won nse niyan ton mo nipa re daada awon ti o mo ra na gbogbo won na le lanfani lati ba pade ni ojo ti idanileko yo ba waye leko si send the ginger message ginger yen o tumo si pe fe kopa sori 0708
0: 8830

0: ẹ̀yẹ́gá máa kíra wa kú ojúmọ́ pé atúkú ojúmọ́ mọ́ láàárọ̀ tòní kábíyèsí
1: elédùnmáàrè
0: fún àánú àti orí ọ̀fẹ́ rẹ lórí ayé wa ó pa wá mọ́ ò dá wa sí kìí ṣe mímọ̀ ṣe àbí agbára kankan fúnhàn nínú ọláńlá rẹ náà ló dá wa sí láàárọ̀ yìí ojúmọ́ rẹ ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ẹtúkọ̀ àmójúbọ̀ ọ̀túnú ìròyìn lórí ìkànnì jordan 105.5 FM òní ọjọ́ kọkàndínlógún oṣù kẹfà ọdún 2026 òní ni jimo adúpẹ́ jimo olóyin ló máa jẹ́ fún wa ẹja lọ mọ́ṣáláṣí ká lọ gbàdúrà tásìkò jimo bá tó ṣùgbọ́n àti kó àwọn ìròyìn ọ̀hún débì bá láàárọ̀ yìí níbi láti mọ ṣe láwẹ́láwẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sin ní ọ̀nì kíni wí láàárọ̀ yìí sínú ìwé ìròyìn daily post punch àti nigerian tribune náà ni àwọn ìwé ìròyìn tó wá síwájú wa lówùúrọ̀ tòní tásì láǹfààní láti máa mójútó lẹ́yọkọ̀ọ̀kan èjèèjì ẹyẹ yìí kọ́kọ́ bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn nigerian tribune torí àwọn ìròyìn tó ṣe pàtàkì nípa ti ètò ààbò pàápàá jùlọ ìròyìn eléyìí sọ̀rọ̀ nípa ìpínlẹ̀ èkìtì gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ síbẹ̀ láàárọ̀ yìí wọ́n ní gbogbo kùnkùndùn ìpínlẹ̀ èkìtì ni àwọn ti fi ọlọ́pàá ṣọwọ́ sí fún ètò ìdìbò ọjọ́ àbámẹ́ta èyí tó máa wáyé lọ́la kọmíṣánná ọlọ́pàá òun náà ló ń sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ èkìtì àbáyọ̀mí ṣógúnlẹ̀ ti sọ fún àwọn èèyàn ìpínlẹ̀ náà pé kò ní sí ewu kankan fún wọn o lásìkò ètò ìdìbò sípò gómìnà tí yóò wáyé lọ́jọ́ àbámẹ́ta gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá àbáyọ̀mí ṣógúnlẹ̀ ló sọ ọ̀rọ̀ náà lásìkò tí iléeṣẹ́ ìròyìn tí wọ́n ṣe àbẹ̀wò sí ní ọ́fíìsì rẹ̀ tó wà ní ìlú Adó-Èkìtì ó ní gbogbo kùrùkùndùn ìpínlẹ̀ ọ̀hún làwọn ti fi ọlọ́pàá ṣọwọ́ sí kí àwọn jàǹdùkú má bàa da ìdìbò náà rú àti pé kò ní sí ewu kankan fún àwọn olùdìbò ní ìgbáradì fún ti ètò ìdìbò ìyànsípò gómìnà tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ èkìtì ní ọjọ́ àbámẹ́ta ogúnjọ́ oṣù kẹfà òpin ọ̀sẹ̀ yìí eléyìí ti ń ṣe ọ̀la iléeṣẹ́ ọlọ́pàá ti ké pe aráàlú láti jáde dìbò kọmíṣánná ọlọ́pàá fún ètò ìdìbò náà ìyẹn cp àbáyọ̀mí ṣógúnlẹ̀ ó fìdí àwọn ọ̀rọ̀ kan múlẹ̀ fún àwọn èèyàn tó dá wọn lójú wípé ní ìpínlẹ̀ èkìtì o kò sí ohun tí yóò jẹ́ pé bóyá kọ́ńkọ́ kankan wáyé pé ààbò tó péye wà fún gbogbo àwọn tó bá jáde láti di ìbò gẹ́gẹ́ bí ìwé ìròyìn nigerian tribune bó ṣe ṣàlàyé ìròyìn ọ̀hún ìyẹn láàárọ̀ tòní ẹ bá ìròyìn ọ̀hún bẹ̀ o wọ́n ní inú ìdàrúdàpọ̀ àti ìyọnu ńlá ni àwọn
1: fẹ̀fẹ̀ twitter
0: olùgbé ìlú ìdànrè wà bí afurasí ọ̀daràn kan ṣe gé orí ọmọ oṣù méjìdínlógún ní agbègbè ọ̀hún lásìkò sí ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n ló wáyé àwọn olùgbé agbègbè ọ̀hún rí wípé wọ́n ti gé orí ọmọ náà lọ láìmọ ẹni tó ṣọṣẹ́ ọ̀hún bàbá ọmọdébìnrin náà ọ̀gbẹ́ni bright kalu sọ pé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní abà oko àgọ́tì nílùú ìdànrè lọ́jọ́ ajé ọ̀sẹ̀ tá a bùà yìí ọjọ́ karùndínlógún oṣù kẹfà ọdún yìí ọ̀gbẹ́ni kalu ẹni tó fara ya tó sì banújẹ́ gidigidi lórí ọ̀rọ̀ náà wá pé fún ìdájọ́ eléyìí tó yẹ fún ẹni tó gé orí ọmọ rẹ̀ eléyìí tí kò tí ì pé ọdún méjì
1: lọ 105 FM
0: lókè èèpẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé.
1: Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.
0: Síbẹ̀ wọ́n ní ọmọ oṣù méjìdínlógún ọdún méjì wọ́n ní àwọn ìpínlẹ̀ Kwara àwọn náà wá ṣàlàyé ní ìpínlẹ̀ Ondo oje wọ́n ní wọ́n ṣàlàyé wípé ìfọkànbalẹ̀ wà fún bàbá ọmọ ọ̀hún o wípé àwọn ò rí dájú wípé ọwọ́ ba afurasí ọ̀hún wọ́n ní afurasí ọ̀daràn ó gé orí ọmọ ọdún kan àbọ̀ lọ lóńdó bàbá ọmọ náà sì fara ya gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀ síwájú ó wà nínú ìwé ìròyìn daily post láàárọ̀ yìí kọlọ́run ọba kó ṣàánú o wọ́n ní bàbá ọmọ yìí tí orúkọ rẹ̀ jẹ́ kánú sọ pé ní kété tí òun padà dé àbá tí ọmọ àtìyá rẹ̀ wà òun bá ìyá ọmọ náà tó sùn tó ń sun ẹkún tó sì ń sọ fún òun pé ẹnìkan ṣe àkọlù sí àwọn ti ohun si gbianju lati dola emi awon meta ninu awon omo won omo ti o wa lowo won sugbon afurasi na gbe okan lo ninu awon omo na baba omo ohun salaye siwaju pe bi iya ohun se salaye oro tan lo nke si igboro ti ohun si pariwo ele ti o si je wi pe ni kete ti awon wo ayika aba na lati sawari omo na ni iya lenu lo je pe leyin opolopo akitiyan eyan ti awon se eya ara omo na ni awon ri ti won ti ge ori re lo ewo kọlọrun oba ko saanu o won ni afurasi kan ge ori omo dun kan abo lo ni ipinle ondo o wa ninu iwe iroyin ipinle kwara ni ilu ilorin na ni oro ti dibo lo iya mi o ni ilorin ile ti se olulu ipinle kwara lori ojo ti won so wipe ojo keji din logun ni isele yi waye leyin ti won ni iroyin kan o kanle ti o si kan gbogbo ilu wipe agbebon ti ya wo odu o wipe won si tin sose nile eko kan ni agbegbe oke oyin oke oyi logan lawon alase awon ile eko kan bere si ni gbe ile eko won ti pa be lawon oluko mi ranse si awon obi ati awon alagbato lati wa mu awon omo won o toro dibo lo oya mi ti onikaluku n sa sala fun emi re won ni awon ile eko mi ti le da awon akeko sita pe ki won ma sa lo le ni o konikaluku eni ori yo dile ti awon oluko ati awon akeko sin sa ere kijo kijo gege bi won se wa te si waju won ni leyin iwadi eleyi ti won ni won se afihan re lori igbese ohun awon ajo olopa ti ipinle kwara si fesi si oro na wipe iro eleyi to jina si oto ni iroyin eleyi ti won ni awon agbesunmo mi ti yawo ilu ilorin ninu atejade kan ti agbenuso ileise olopa iyan adetun ijire adeyemi to hun fi lede nibe lo ti so wipe ki awon eyan ma se paya nitori iroyin eleje lasan ni iroyin ohun e be seri iroyin yi e ba ninu iwe iroyin Daily Post laro toni
1: Jordan 105 FM
0: a se n tesiwaju ninu iwe iroyin laaro toni Daily Post na jade si mi lowo o gege bi ijoba apapo orile
2: edo if you want make a ginger give me tea kokoro
3: I don't lie when I say adidi
0: adidi diwa Nigeria gege bi won se sa wi pe awon fi da gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ilé tí wọ́n fi orílẹ̀-èdè south africa ṣe ibùgbé pé tí wọ́n bá ti ní ìfẹ́ láti padà wá sí orílẹ̀-èdè wọn wọ́n ni àwọn ò ní fi wọ́n lẹ̀ o pé àwọn ò rí dájú pé gbogbo bí wọ́n bá ṣe fẹ́ kúrò orílẹ̀-èdè south africa náà ni àwọn ò ṣe àtìlẹyìn fún wọn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ìyẹn ambassador bianca odumegu ojukwu gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ọ̀rọ̀ náà síta níbi tí wọ́n ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ láti ẹnu ẹni tó jẹ́ dókítà magnus eze ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún mínísítà ọ̀hún òun ló ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá tí ń ṣe ọjọ́bọ tọ́sdee nílùú àbújá wípé ìjọba ò ní dákẹ́ o lórí wàhálà eléyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè south africa tí wọ́n fojú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà rí wọ́n wá ní gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà eléyìí tó bá ti ṣe tán láti wá sí orílẹ̀-èdè
4: nàìjíríà
0: padà wọ́n ní àtìlẹyìn eléyìí tó lọ́ àwọn pé wọ́n láàárọ̀ wọ́n ní ẹni tó ti fẹ̀yìntì nínú iṣẹ́ ológun ìyẹn ẹni tó ti dolóògbé major general

0: never been this excited. This is Jordan.
1: Bẹ́ẹ̀ fún, wọ́n ṣàkan ojú àgan, wọ́n kọ́ sí ìgbésẹ̀ Sunday Igbòho ọ̀hún. Ṣùgbọ́n ẹ̀dùn ọgàn owó ìròyìn Daily Post, àbùrọ̀ máa tẹnu mọ́rọ̀ tí ò ṣojú èèyàn, yóò máa dàbí ìgbà pé èèyàn ń rán ẹnu mọ́ jù ni o. Èyí náà lọ gba tíǹjì ìròyìn ọ̀hún, ẹ bá ń bẹ̀ láàárọ̀ yìí.

0: Ẹ bá ń lọ sí ilé ìjọsìn tẹ máa mú dání kó máa lọ kó nu máa gbọ́rọ̀ olúwa. Kì í ṣe pé afọ́wọlé oúnjẹ ó lọ skul ó ti dé ẹ̀kábọ̀ ó sùn ó jẹ́ kejì ẹtúfúlé oúnjẹ ẹnu àfọ ọlọ́run bọ̀ yẹn ló ṣe kókó. Pé o pẹ̀lú ẹ̀ náà ọ̀pọ̀pọ̀ ọmọ ló wà jẹ́ pé ẹ máa ṣe gbogbo eléyìí náà sílẹ̀sílẹ̀ náà ó máa ya bó ṣe máa ya bọ̀ òbí gbọ́dọ̀ kọ́kọ́ gbìyànjú ó gbìyànjú láti pé
1: Ọjọ́ ẹlẹ́yà wa náà ni èdè wa ni yorùbá yóò wá mọ́mọ rẹ̀ síwájú ọmọ máa tọrọ wájú yóò máa tọrọ lẹ́yìn ọmọ ékeré irú ọmọ bẹ́ẹ̀ ṣé tí ó bá dàgbà iṣẹ́ ṣíṣe àwọn irú ọmọ bẹ́ẹ̀ ṣe ẹ̀lú ẹ̀ka àárọ̀ ohun.
2: A ti agbójúmọ́.
1: Yes sir.
2: Kò ní bàjẹ́ fọ́fà ní kọ̀ọ̀kan wa.
1: Àmì sọ.
2: Àtàndá ẹlẹ́wẹ̀ kò ló ń sọ̀rọ̀.
1: Ẹ káàbọ̀ sà.
2: Nípa ọ̀nà àtitọ́mọ. Àgbọ̀dọ̀ kó owó ẹgbà nínú àsẹ́yìn àti àlàyé ọ̀rọ̀ àlàyé tó gbúná wà náà bá dẹ̀ ti ń ṣàlàyé káà náà máa fi sínú ìṣe wa káà náà máa rí pé ìwà tí àwọn òbí wa ní ká máa ṣe wọ́n ṣe ń pèsè àwọn náà ń pàtìsì ẹ̀ ó máa jẹ́ kọ́ máa gbọ́. Ẹ ṣera ọ
1: bàbá
2: ọlọ́run pẹ̀lú wa àléṣe ká má sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ààbò.
1: Torí òní jẹ́ ọ̀nà ẹ mọ̀ pé òní jímọ̀ ó yàtọ̀ taba àwọn topic ta máa ń treat ni Friday yàtọ̀ ni.
2: Inú ń bí mi gan.
1: Ẹ má bínú.
2: Ọlọ́run pẹ̀lú wa.
1: Àmì.
2: Ọlọ́run pẹ̀lú wa ọ̀rọ̀ ń bínú mi gan.
1: Ẹ má wọ lọ́dọ̀ ọjọ́ ajé.
2: À ń báyìí bọ̀.
1: Ẹ jẹ́ ká tiẹ̀ tuntun àyíká wa náà ṣe. Lára ibi tí ètò ààbò náà ti máa ń bẹ̀rẹ̀ ní ilé wọn ní ilé láti kẹ̀ṣọ́ ròde ọmọ tá a kọ́ ní gbélé ta kọ́ta. Hello.
3: Hello ẹkáàárọ̀.
1: Ẹkáàárọ̀ sà.
3: Èmi ni Adé láti Ayọ̀bọ.
1: Bàbá àgbàlagbà.
3: Ẹ̀fún aláyè ká sọ̀rọ̀ ń pa Sunday Igbòho ẹ̀fún aláyè o. Ẹ̀fún aláyè o.
1: Ẹ má jà ẹ̀fún jà fi Sunday Igbòho.
3: Ẹsẹ̀ tẹ́lẹ̀ ń pa làpálàpá ẹ̀yin náà ti dára wọn.
1: Ibo.
3: Ẹ̀yin náà ti dára wọn. Ohun tó dáná ọ̀gbẹ́ni ẹ fẹ́ ṣe ẹ̀jẹ̀ ṣe o. Àá tọ̀ tọ̀rọ̀ o.
1: Tèmi wa ni tèmi ni mo ní kó má ṣe ni.
3: Ẹ̀fún ọlẹ́
1: yóòdà
3: lórí ọ̀rọ̀ ọmọ òbí tó fẹ́ tọmọ irú òbí wo gangan ló ń gan fún rẹ̀ òbí gangan fún rẹ̀ irú iṣẹ́ wo ló rán àwọn ọmọ ẹ̀ àti wípé irú àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ irú àwọn ìyàwó ni wọ́n ń bá rìn ṣe rí àwọn ọmọ táwọn ọmọ ń bá rìn àwọn ọmọkùnrin àwọn ọ̀dọ́ nífẹ̀ẹ́ tó jẹ́ pé ẹ̀rí ni a ti rí àwọn ọmọkùnrin tó jẹ́ pé wọ́n wọṣọ yorùbá báyìí wọ́n dẹ̀.
1: Hello. Gbọ́yìn mọ́ Mr. Adé. Ó dẹ̀ dùn mí. Tẹ bá láǹfààní àti pè padà. Ṣùgbọ́n ṣe rí gbogbo ọjọ́ ló ní ìgbà tiẹ̀. Ọjọ́ ajé títí di ọjọ́bọ la máa ń gbé àgbọn àgbéyẹ̀wò dáadáa. Tí ó bá kì í ṣe wípé ọ̀sẹ̀ tó kọjá kan tún wò wípé ká mú mọ́ ọjọ́ jímọ̀. Àárín ara wa tẹ bá ti ń bá ọ̀túnú ìwé ìròyìn bọ̀ a kì í mẹ́nu ba ohun tá a bá kà nínú ìwé ìròyìn kò sẹ́ni tí ìròyìn bóyá Sunday Igbòho ètò ìdìbò tó fẹ́ wáyé lọ́la ṣùgbọ́n ní ojoojọ́ jímọ̀ báyìí àárín ara wa náà ní tá a sì ń sọ yìí náà ibẹ̀ gangan náà ni gbogbo àwọn tá a ní wọ́n ń jiyàn gbé yìí tí wọ́n bá kọ́ wọn dáadáa ni wọn ò ní máa wúrú wà bẹ́ẹ̀. e ja gbe yewo sira won tito omo eni won ni to omo re ko le fun oni isinmi omo ta ko ni gbele ta kota eyin agbagba te ti ni imo te ti ni iriri e ko awon ti won mo bo se nko mo nipa iriri ti yin e ja jo gbe yewo yin gangan la jo nse laaro e lo e kaaro
4: hello
1: e kaaro ma
4: e kaaro sa o ku se o
1: yes ma
4: en se awon e ku weekend
1: yes ma
4: Yes, sir. Orin ko mi ni document adefole lati ifeso wapo lambe
1: e kaabo
4: yes sir seri omo tito olorun lo fun yan
5: FFM Lagos listen on the go
4: lati ondo moto but awon na gege bi obi atun bu omo tin ba to awon eyan ma ga mi so pe ah odo lagbaja lo nge lagbaja ni ya o lo to ah ko le ma ri be Ida dugo ti mo ti kuro ti mo fi wa si ibayin. Mo ni omo kan to ya panle. Mo wo igbe aye e. Mo wa awon ton ba rin mo so fun pe oni ba awon ile rin. Aba awon mo yen ti mo so pe ko ni ba rin yen won wa ba mi. Won ni kilo de se awon o da mo se ni ko mo mi ma ba won rin ni. Mo lo mo mi ki n se omo Eko. Omo Ondo ni. Ko le ba yin rin. Ke ba da wa nisin en omo eyin omo Ogun se. Emi omo Ondo ohun le ma ni le ma kibo lori ope won daran nigba won daran ni olopa won awon awon ara adugbo wa bo mi lowo wipe ah mama omo le to se omo yin mo gba kuro lo awon ara bi because won do se yin jomo pe won fe pa won funyan lobe ti fun omo yin jade gbate to gbogbo won ta lo enikan so to ri mu o lo odun meta laye toro lewon awon ba mi pe ah mommy omo le to ta se omo mi o ba won rin mo ni gba ti mo te e so pe se de mi nikan ni se mi nikan ni mo lomo laarin won mo de so pe e le je ki ti ma ba won rin Ondo le ni omo mi o le ba omo Ogun se se rin ale jo ni so ta ba n tomo ka won ni ti awon omo ti omo yen ba rin olorun ma fun te ba ti le se e gba later nigba to omo yen jade aya sultan o wa do bale gboro ah oni mommy mo o dupe lowo mi pe gbogbo awon omo ti mo ni ko ma ba rin yen bayi lele bayi ko se to lo ti school ninu won tog ni won se kiri gboro Olorun lo fun ya lomo ton bo awon na tun nise lati se. Oba awon awa lowo.
1: Amen ma ese lomo. 09063352. Hello e kaaro. Hello.
4: Hello.
1: E kaaro yi lo yin lo le. E kaaro.
4: E ta, agba azuze.
1: An bi orin so.
4: Ira awon mo te ri ko de se. Owa awon be awon bi ni wa. Iwa ro gba awon ko si ya yawo ati ra iyo oko. Kini awon lo se? Ayawo oko mi wa yin bi. Àwọn àti ìyàwó àárín wọn ògúnlégé ìjà ní irú àwọn kan bẹ́ẹ̀ àwọn fún ọmọ náà tó bá orí àwọn tó wọ́n bí náà púpọ̀ inú wọn kìí fẹ́ ìgbọ́ náà nígbà tí sunday gbòó kọ́ fílẹ̀ kó sì kan tó bá ṣe o.
1: Àwọn sunday gbòó gbogbo wa náà la mọ̀ wípé sunday gbòó ṣe ohun tó fẹ́ ṣe àtìlẹyìn àtàdúrà wa aráàlú ni ká máa ṣe fún àṣọrọ gbowó wọn ni àti kékeré láti gé ẹ̀ka ìrókò torí tó bá dàgbà tán yóò mọ gbẹbọ ká kẹsọ ròde láti lé bí ọrọ tí bàbá bàbá ìsọ yìí mr sunday sọgbọyọ wọn ni ọrọ ọmọ mi wà tó yẹ pé lílajú tó máa lajú sínú ayé báyìí ìjà ni ìyá àti bàbá wọn máa ń jà ìjà irú ọmọ bẹẹ ẹ ti kí ni ẹ báwo lẹ ti lérò pé ó fẹ ṣe rí fún society. Hello.
4: Hello. Adélàkẹ́ ẹ̀bọ mo ti pèsè
1: padà. Mi gbọ́ yín da mi gbọ́ yín rárá mọ́lẹ̀ kan.
4: Ní kí mò ń sọ ni pé àwọn ọmọ ò ní bẹ̀rù wọn ò ní bẹ̀rù. Ṣé mo yí pé àwọn kan wá bọ ṣe Yorùbá báyìí wá dẹ̀ fi yarí jìṣẹ́ tí wọ́n á dé fìlà wá dẹ̀ fún dẹrun. Ọmọ Yorùbá tó dẹrun tó fi yarí jìṣẹ́ tí tó dé fìlà tó wọ aṣọ òkè. Ṣé rí bí ní ayé ṣe dà? Ẹ rí pé àwọn ọmọ yẹn ò ní bẹ̀rù. Ẹ rí àwọn ọmọ ìjọ̀gbọ̀n nígboro ọmọkùnrin táwọn sáp. Ẹlòmíì gba bó òbí ò pamọ́ ẹwọ ẹgba gidi láti kékeré ni. Ìbẹ̀rù gbọ́dọ̀ wà tó bá níbẹ̀rù kéèyàn mú ẹgba
3: everything I said to you. I said to you.
1: Yes, sir. Hello. Are you ready on your lolly car? Hello?
6: Hello, sir.
1: Eba, are you ready on your lolly?
6: Hello, sir.
5: www.jordan105fm. Listen now, guys. Turn up.
7: Jordan. Hey, everybody, this is the Sweets, and it's about to get all funky today. Great music and. Fantastic teams in making you the best entrepreneur you can possibly be. Yes, so my people, this is not
1: Jordan.
7: Jordan Drive, now they listen to, so get better information. Won't give you no move, I need you. But if you don't say one move, move your radio.
8: Hello, Lagos. Welcome to the Jordan Night Show. And today we'll be discussing
7: the voices.
1: Bi o se dun na ni koda o da e ja wo ru elei na lori oro ta nso e na ni o awon omo kan wa nu gbo eyan kan gbera very dark man an pe lori ero ayelujara o lo si ilu Ibadan o lo si governor's house o lo ba governor o ni esa ti awon boys yin olopa te ni ati soja ti won oba to awa youth a se tan lati darapo mo won lo sinu gbo ka lo ba won ti won ko awon omo individual niyan omo kan niyan o nigba ti governor ba won soro tan awon omo kan na ti won tu bi ta won kan bi won o won de tu ko ibon ati go won bere si ni fe ajaki protest ele ti awon very dark man se won tu fe ajake mo lo igo ta n so niyan ile ni ke wo ke to so mo loruko awujo wa gan funra wa wara wa sa ni fi ara wa sa tomo somo te bi se eto ona wo lagba tomo awa so pe insecurity awon ti won jiyan gbe ni eyan kan lo bi awon na to ba to won daada ibe ti beru ba wa lara won won ni ma jiyan gbe de bi pe won ma pa emo la keje gbe ara won elo e kaaro elo e kaaro sir
9: e ko eto
1: yes sir
9: Kọmi Dọlá láti Kọ̀tún.
1: Bàbá.
9: Àwọn àgbà ní ọ̀pàdé àgbà lọ́nà ní ọkọ ẹ lọ́gbọ́n. Ó bí ó mú gọ̀ àti wèrè ló ṣe dàgbà ni. Ẹni tí ò bá ti ní nǹkan tó lè fún ọmọ kò lè tọ́mọ. Ẹ̀kọ́ ló ń bá wa tọ́ ọlọ́run ọ̀bẹ ní kankan tọ́mọ. Inú Bíbélì Ọlọ́run sọ pé kó má ṣe fa ọwọ́ pàṣán tẹ́yìn. Àwa ló ní àtọ́mọ ó lè ràn wá lọ́wọ́ ó lè ràn wá lọ́wọ́. Agbàdúrà bàbá tọmọ yẹn a gbọ ṣùgbọn pa wá ní tó ka yàrá àtàwà ní ẹǹtín nìyẹn a ti gbàgbọ pọlọrun ló ń bá wa tọ especially àwa ọmọ ìránṣẹ ọlọrun pẹpẹ agbàgbọ pé nígbà tí gbọmọ ìránṣẹ káàbà tọmọ kò lè gbọràn ọpọlọpọ òbí tó wà nísìn na àwọn ogun ìṣòbí ní tẹ bébì tó ń ta ń pè lóbì ṣé lè tọmọ àbáwọn ọmọ kọ àwọn ìyá kọ ní ya yàwúyàwú tó ń kẹgbẹ jọ tó ń kẹgbẹ ìyá yàwúyàwú jọ ohun kéèyàn ọba jẹ́ náà ló máa fi tọ ọmọ nígbà táwa kéré àwọn bàbá wa máa sọ fáwọn ò ní tọ ọmọ ẹlẹ́wọ̀n pẹ̀lú orí ọ̀fẹ́ ẹlẹ́wọ̀n kò sẹ́lẹ́wọ̀n nù wa nítorí gbogbo alágbèkọ́ wọ́n ti ṣẹ́tọ̀ ni àwọn èèyàn máa ti ṣẹ́tọ̀ ọlọ́run á dẹ̀ tí wàá sí ẹ kó ètò bàbá.
1: He's creating in part. You are not creating part. Hello.
10: Hello, Kojima.
1: Ẹ̀kaàrọ̀
10: ẹ̀kúṣẹ́. Ẹ̀rẹ̀ sà. Orúkọ tèmi ni Azan láti dìgbò ìlọ tìlẹ̀ ọ̀tà.
1: Ẹ̀kaàbọ̀ sà.
10: Ẹ̀rẹ̀ sà. Sẹ́rọ̀ ọ̀sẹ̀sẹ̀ ọ̀rọ̀ tó lágbára ni kọ́lọ̀ ń kó ṣàánú wa lórí àwọn pátá àbí nsìn. Lórí ayé ìgbà àwọn bàbá tiwa ó ti tún yàtọ̀ sáyé tá a wà ń sìn yìí o. Àwọn ọmọ tá a ń bí nísìn ṣéè ọlọ́run kó ṣàánú fún wa ni o. Ọlọ́run kó bá a tọ́ wọn ni o. Agbára òbí gbọ́ fẹ́ káwọn ọmọ mi sìn o. Ìwà táwọn ọmọ mi wù létẹ̀yìn àti ẹ̀ bá di wà nílé ẹ̀ máa ṣe mọ̀ lọ́mọ tó bá di pọ́mọ yẹn bá jáde tán ó di kan mí ni o ibi tó jẹ́ ọlọ́mọ òdo ó di yàyà kan mí jẹ́ pé èèyàn tí ẹ̀ lè sọ ń pẹ̀ mọ̀ ṣùgbọ́n tó bá wà nílé ọmọ gidi ló máa jẹ́ nílé ṣùgbọ́n tó bá di bọ́ síta ó ti di kan mí ọlọ́run kó dájọ́ kó bá táwọn ọmọ wa yìí o kọ́ má yàyà kúyà o.
1: Gbogbo wa ṣàfihàn kọ́ ọmọ à ń fi kọ́ lọ lọ́rùn ọlọ́run náà ní tọ́ gbogbo wa ṣùgbọ́n boya nti mo ri e ri sha. Hello.
11: Hello.
1: E ga roza.
11: Sara ti anu.
1: Adupe sir.

0: God bless you, sir. Tomo re ko le fun onisimi ati kekere lo ye ka ti ma to won iberu to ba wa ninu omo ki se pe ko mo ri yan ki o ma sa o ni awon ah but ki lo le fa ti itoni nigba yen to fi yato si itoni ti sin ki le ro pe le fa itoni igba yen ki le ro pe o sonu to wa yato si itoni ti sin tori wi pe the way bi won se nto yan nigba yen inu wa ma ndun sin ni awon igba yen a boya aye fe pare gan ni sugba hello ayire do yin lolo hello ayi radio yen lolo e karo
1: ojuma
0: yes sir
1: esun mo n gbọ program ti wa ten se yen
0: yes sir
1: so o fa ke mo a kisi kan
0: oruko yin
1: o la bi ke dem sir
0: lati bo sir
1: ipaja
0: okay sir
1: se seri ati le gangan ni owo omo ti to wa mo ranti 1978 ki dade wa n to wa so won ko gbogbo apapo odun kan to lo ta kalukalu o ya ba ke mo ati kowo yen lo le ero gan ba mi ara ta lo mu nu lo le won ro pe mo ji owo kun lo fi ta mi edo mi lo de fun lowo yen iberu yen lo se mi ba yen ki de kowo yen lo bo ni se ko si beru and then woko wa obi fi mo mo and then obi no tisha e ba no mo sin school mama ni kini kan obi mi atele omo lo sin school ani won no mo eni osure o ko bi kan ba bo mo sin school ko ba je nkan ko se orang se ma ti ba wi ni so owo bi ni gbogbo wa
0: yes sir god bless you sir o lagbara hello
1: ekaro
0: ekaro
1: olufemi lo ko
0: lati bo sir
1: lati paja
0: okay o ma so we yan ara paja
1: esa al paro an paro mo awon mo le al paro a tun ko ba won so omo ti an so ko le ye oruko ta lo nje oruko baba ta lo nje ton ma dodo olopa won se le nbe tami ba mo mo yi won se lo le no lo kan mi mi o ko ni ẹ̀kọ́ tá à ń sọ yìí láti kékeré ló ti máa bẹ̀rẹ̀ sí í fà á ṣe rí ọ̀rọ̀ tá à ń sọ yìí iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe lọ́wọ́ ọlọ́run á dẹ̀ dáwọ̀ ọmọ tiẹ̀ náà sí torí òun torí lè dè ṣe ni ó yẹ kó gba word ibi tí gbogbo nǹkan ti bẹ̀rẹ̀ ni ẹ o
0: ṣe
1: rí pé àwa níbí là ń sọ̀rọ̀ ìtọ́ni ọmọ àwọn tòkè lọ́hùn yẹn kò tún tó kàn wọ́n pẹ̀lú dáńsọ yìí kí a fara wa létí dáadáa n tó gbọ́dọ̀ wá ń sèé ti burú àwọn kan ń sọ lánàá pé àwọn tòkè lọ́hùn tí wá kó wá bá wa ń bí àfi ká tètè bẹ̀rẹ̀ iṣẹ́ o.
2: Need at work all day every day till payday.
1: Ṣé bí gbogbo ara jọ ń gbọ́ ní wàásù àwọn oníkùnkùn mùsùlùmí náà ń sọ tí wọ́n ń bẹ̀ àwa máa fọwọ́ ra mọ lórí ayọ̀ tí ò yẹ ká fọ́ bọ́lá máa máa fún so ilé tí ó ń sọ yẹ ọmọ ilé ọlọ́run jẹ́ kọ́ mọ wá gbọ́nà ṣẹ̀rùpọ̀ ọlọ́run máa dáhùn sí yẹn ni ohun tó sọ pé nà kí ó sì kú ẹgbà lọ́wọ́ ọmọdé a tún wá sọ fún ẹ pé gbogbo tá à ń sọ yẹn a kò parọ́ ni o orúkọ tọmọ yẹn jẹ orúkọ ọta ni.
0: Ẹ ṣe sá.
1: Thank you.
0: Ẹ sá. O ti ń yé wọn bọ̀. Hello.
3: Ẹ̀ka àwọn ọ̀sà wọn.
0: Ẹ máa bá ayé rédíò yẹn o.
3: Àtẹ̀wílẹ̀ ìfẹ́lá yín látàkì sí ẹgbẹ̀ lẹ́kú iṣẹ́ náà.
0: Yes, ma.
3: Ṣẹ̀rí gbogbo kínní owó òbí ló wà o. Kò sí ọmọ ní.

0: ká má kàn pa ọmọ jọ bíi ẹku ẹdá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nínú ọ̀rọ̀ táwọn bàbá wa ń sọ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tó ti ẹ̀pọ́n tàná do ìyẹn wà ó hàn dáadáa jẹ́ pé àwọn gan-an tí tó òbí ní bàbá ni o ní ìyá ni o wọ́n ti fúnra wọn lóyún bí ara primary school ní secondary school you understand wọn tí ní ìmọ̀ wọn tí lẹ́kọ̀ọ́ òbí ìyẹn ọ̀tọ̀ ẹlẹ́ẹ̀kejì kò sí ìpìlẹ̀ táwọn náà ti jáde ẹni tó bí wọn báwo ni wọ́n ṣe báwo làwọn gan ṣe ń gbègbè ayé a wá sọ wípé àwọn ọmọ ọ̀tá wà tẹ́rọ́rìsì wà ibi tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn hello.
1: Hello.
0: Ẹ káàárọ̀.
1: Èmi ni mo pè padà di Sinita Adékúnlé.
0: Ẹ káàbọ̀ mọ̀.
1: Ṣé rí lórí obìnrin kan sọ̀rọ̀ lórí pé wọ́n máa ní kó máa nà ọmọ ní skul àbí kinní kan. Àwọn ọmọ tèmi ò délé sọ. Despite the fact mo ta ń jẹ ní skul. Kúrò tí mo ti ń ta ń jẹ yẹn. Mo máa rí pọ́n àwọn ọmọ agbójú kúrò. Ṣùgbọ́n tíṣà kan wà ń bẹ̀. Mo rí fólétì mi. Ibi tí mo ti rí táwọn ọmọ ti wá ń ra ń jẹ, ó díbẹ̀ pa ọ́ ní wọn gbọ́dọ̀ wá. Ó wá na ọmọ mi. Mo lọ bá mo lọ láìpẹ́ mi. Má na ọmọ mi mọ́ tí ọmọ mi ti máa jáde ní skul yìí mọ́. Má na ọmọ má jẹ́ kí n lọ́wọ́ ẹ̀ lára wọn. Ṣé ẹ rí àwọn nǹkan kan wà tó máa ń fa nǹkan tó ń lè jẹ́ kí èèyàn sọ irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Irú ẹ̀ ni mo ní tíṣà yẹn ṣe. Then ṣé ọmọ mi tí mo sọ pé ó ya ìpáǹle yẹn. Mo nígbà tó jáde secondary school mo ní kó tó rí admission lọ kọ́ṣẹ́. Ó fẹ́ máa ṣe pátákiri. Ó fẹ́ máa bá wọn ṣe ó fẹ́ máa lọ gba iṣẹ́ bíríkìlìà. Mo mú lọ bá olórí agbèrò tó wà ládùúgbò wa. Mo ní ẹjọ́ mo bọ́ mọ̀ ní sọ̀rọ̀ púpọ̀ mo ní bá mi fún níṣẹ́. Wọ́n wá pè é. Wọ́n ní jẹ́ káwọn fi ẹ́ sí bus stop tó kọ́kọ́ yọ eyín ẹ̀ méjì. Àbí káwọn ọmọ ẹ lọ sínú pápá kọ́nà ẹ̀ níbi tó ti ń gba nínú oko tó ti ń gbowó ilẹ̀. Ah, only for say so much. One kilo.
2: Awesome talk every day.

0: Wonderful, see you so much. 1 kilo.
1: Awesome talk every day, all day.
2: Your favorite tunes are just a kick away. Jordan and Son.
3: Olagbara. Mo mọ̀ pé yóò dùn ṣáájú orílẹ̀-èdè Nàìjíríà ìjọ kan. Hello.
4: Hello, ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀.
4: Ẹ má bínú kan ní Dọ́lá ló kò padà.
1: This is Jordan.
4: Tíṣà Anọmọ, Èdè Anọmọ. Bẹ́ ẹ bá pàdé ọmọ lọ́nà kò nílò pé ẹ mọ̀. Gbogbo tó bá ti nílò pé ẹ fi kọ́ ọmọ yẹn. Ó dà tó bá délé ń wá lè sọ fàgbàlagbà ló nà òbí ìyá ẹ̀ ò ní béèrè pé ta lọ́nà. Ẹ alọ́kọ́ ẹ nì a nígbà tó ń ṣiṣekúṣe ṣùgbọ́n sì sá kí òbí gan lè nà ọmọ mọ́. Nílé ìwé ìjọba ń sì gan ọ ti ní kí tíṣà àtọ̀gbà sílẹ̀ ká má fi àṣẹ tó lé alága ní tó ó kó pọ̀ mọ́ra wọn ní táwọn òyìnbó wọn kó bára wọn náà kó gbọ́dọ̀ wá táwà lérò pé à ń ṣe dàbí lòdì sí kí tó agbọndọndọndọ ń ṣe ni ìgbọ́n yẹn kò jáwọ́ fún ká tọ́ ọmọ wa dúró ẹkú ètò tó ní ìtàní.
3: Ẹ ṣe gan agbára mo mọ̀ pé gbogbo ẹ̀ ó yanjú lágbára ọlọ́run ṣùgbọ́n ẹja tọ́ wọn ẹja tọ́ wọn. Bí orin ẹ̀gbọ́n mi Mackenzie ó ní ọmọ ẹni lọ́la ẹni ọmọ ẹni lọ́la ẹni ẹja tọ́ mọ ọmọ ẹni lọ́la ẹni o. Ọmọ ẹni lọ́la ẹni ẹjẹ́ máa lọ láàárọ̀ ẹ̀ adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá màmá tẹ́tí bá wa dá sí i. Àwọn tí wọ́n sì láǹfààní àti dá sí tí wọ́n gbọ́ wa ń lé náà mọ̀gbà ti kọ́ gbọ́n kan méjì àwa tó bá wí ẹja ṣàtúnṣe ẹja tọ́mọ wa àti kékeré la ti ń gẹ̀ka ìrókò kó má bàa gbà dàgbà tán kó má gbẹ̀bọ kó má gbẹ̀bọ ọlọ́run ọba wa yanjú ẹ̀ adúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ iléeṣẹ́ Jordan 105.5 FM pàápàá lọ́wọ́ bọ́tìnì mi láàárọ̀ Peter Olaniye àti Razak Adéjàre ẹ ṣe o God bless you àjọṣepọ̀ wa ní bàjẹ́ lágbára Elédùmarè eré gbogbo tó di ọjọ́ ajé lágbára ọlọ́run tá a máa láǹfààní láti gbóhùn ara wa sí dáadáa láṣẹ Èdùmarè ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá gbòrògbòrò ayé kò ní lò fún wa jó lágbára Elédùmarè èmi àtẹ̀yìn irú ayọ̀ láàgbọ̀ lágọ̀ ara wa ẹ̀rí olúwàgbẹ̀mí lékè Adébáyọ̀ ló kọ́ mi MC Ràwọ̀ yín náà rè o àgbàlagbà ọmọdé ti pẹ́ gbé bàbá ẹ̀ ló kọ́ ọdọọdọ ajé Monday a kú òpin ọ̀sẹ̀ kò ní jẹ́ òpin ayé fún wa lágbára Elédùmarè ó dàbọ̀.

0: ẹni tó bẹ ayé ìjà bẹ sí wo ó fẹ bẹ ayé rẹ wò yí ìtàn rẹ padà wá ààyè fún ọ níbi táyé sọ pé kò sáàyè àwọn tó ti máa ń fara hàn lọdọọdún ló mọ bí ọlọrun ti máa rìnrìn agbára lọdún yẹn ọlọrun fẹ lu prọfẹ ṣẹgun adémọlú prọfẹ jẹ adébáyọ fásui pẹlú ọbọrọṣẹ ọlọrun àtàwọn olórin ẹ nígbà tí wòlíì ọlọrun alààyè glorious child prọfẹ peter bí ọládẹjọ wọn ò máa sọ tẹlẹ lórúkọ jésù tí iṣẹ agbára yóò máa ṣe bẹrẹ látọjọ saturday 6th June the friday 26th June 2026 aago mẹfà ìrọlẹ la ó máa pàdé lójoojúmọ gbogbo ẹyà àti ènìyàn ó yá nínú ìjọ christ ambassador operating ministry incorporated tó wà ní number 27 awoni street off lute road motion lagos tàbí kẹ́ ẹ máa pè 08029766529 nínú orin àjò àwìn àtàdú ọlọ́jọ́ mọ́kànlélógún ti 2026 ohun táyé ń gbọ̀n lé lórí wàá sọ testimony.
1: From Lagos, this is
2: Jordan.
3: This is Jordan 105.5.
4: Station with a voice for entrepreneurs.

ìdátí ọlọ́run dá ayé yìí pẹ̀lú àlàsílẹ̀ kò dá ní ìdá tó le rárá kò dá ní ìdá pé wà á dààmú nínú ẹ̀ ètò tí ọlọ́run ṣe kò ṣe ní ètò yẹ pé nǹkan máa dàrú mọ́ ẹ lọ́wọ́ ètò ẹ̀ ni wípé ó máa bí si kó dẹ̀ máa rẹ̀ si gbogbo bí olúwa ṣe ṣètò yẹ nìyẹn ìgbà tí ọlọ́run parí ayé ó súre fún ayé pé kí ayé máa gbèrú kí gbogbo nǹkan tó dá kó máa dàgbà tí ó ti níbi tí igi ti fi nira wùrí rárá tó bá kàn sí àti fi èso ẹ̀ múlẹ̀ báyìí ó máa dàgbà tí ó ti níbi tó ti ń gbẹ̀bí fún àwọn ewúrẹ́ rí rárá ó bá kàn ti lè bímọ tiẹ̀ ó máa dàgbà ń tiẹ̀ ìbísí àti ìrẹsì ìpinnu ọlọ́run ṣùgbọ́n ní ìgbà tí àwọn ènìyàn ti ọwọ́ bọ nǹkan tó lè pa wá lára òun náà ni ayé bẹ̀rẹ̀ sí ni wá lára àwọn àsáwọ̀ òkùnkùn àwọn àsáwọ̀ àjèjì àwọn àsáwọ̀ ẹ̀mí òkùnkùn tó wà láyìíká wa tí a ò lè fojú rí òun ló mú ayé nira fún wa bó o bá gbà mí gbọ́ lálẹ́ yìí àdúrà máa rọ̀ ọlọ́run àti gbà bó o bá gbà mí gbọ́ lálẹ́ yìí wàá máa gba àwọn ọ̀rọ̀ mi gbọ́ wàá dẹ̀ mọ̀ ní tí mo fi sọ fún ọ pé ayé yìí ogun ni wàá máa gbọ́ ìdí tí mo fi ń sọ àwọn ọ̀rọ̀ tó le lọ́pọ̀lọpọ̀ ìgbà nítorí pé bó o bá rí òdì kejì ayé tèmi ń rí wàá mọ̀ wípé àwọn ọ̀tá pọ̀ gan tó ju ọ̀tá ènìyàn gan lọ ọ̀tá tó dìde sí ọ ọ̀tá tó dìde sí iṣẹ́ rẹ ọ̀tá tó dìde sí àyànmọ́ rẹ ò nẹ́sẹ́ sílè kó jẹ́ ènìyàn kódà tó bá jẹ́ ènìyàn gan ẹ̀mí kan ló wọnú ẹ̀ ohun tó ń pè ní ọ̀tá odidi ẹ̀mí ni ohun tó ń pè ní òkùnkùn odidi ẹ̀mí ni ohun tí wọ́n ń pè ní ibi odidi ẹ̀mí ni àwọn náà ń wá ibi tí wọ́n ti máa express ara wọn tó bá rí ẹni tó ń bínú ẹ̀ kò mọ̀ pé ẹ̀mí kan ló wọnú ẹ̀ kò ń ṣe òun gangan tó bá rí ẹni tó ń ba ọjà má bàjá o ẹ̀mí inú ẹ̀ ni kò bàjá ẹ̀mí kan ló wọnú ẹ̀ bó bá rẹ́nìkan tó ń takò ẹ̀ má bàjá ẹ̀mí àtakò ló wọnú ẹ̀ ó dídí ẹ̀mí ni àwọn kinní àlejò àti àjèjì ni wọ́n dẹ̀ jẹ́ that's why ni bíbélì fi sọ wípé àwọn áńgẹ́lì tí kò tọ́jú ipò wọn àwọn ọ̀tá wọ̀nyí àwọn ni àwọn áńgẹ́lì tí kò tọ́jú ipò wọn bóyá kí n explain fún ẹ nípa ti bíbélì àwọn áńgẹ́lì tí kò tọ́jú ipò wọn àwọn tó sọ ipò wọn nù pẹ̀lú ọlọ́run àwọn tó sojú rẹ̀ nù pẹ̀lú ọlọ́run ṣùgbọ́n tí wọ́n ń wá ohun tí ọlọ́run dá tí ò ní dá bẹ́ẹ̀ni sà mo sọ fún ọ pé wọ́n bá ìjà nítorí pé ò bímọ wọ́n bá ìjà nítorí pé ò fáìn wọ́n bá ìjà nítorí pé àkọsílẹ̀ ọ̀run wọ́n ti ní ojú rere pẹ̀lú ọlọ́run tẹ́lẹ̀ ṣùgbọ́n bí wọ́n ṣe lúùsì ojú rere wọn pẹ̀lú ọlọ́run wọ́n fẹ́ kí wọn náà jìyà bí àwọn náà sì fẹ́ jìyà bọ́ mi dáadáa sà lálẹ́ yìí àti alẹ́ ọ̀la àti àárọ̀ sunday àdúrà tá a fẹ́ gbà nìyẹn àsáwọ̀ tó wọnú ayé ẹ̀ tó fi ayé ni ọ lára ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ bá ń lọ tẹ́ ẹ bá rìn díẹ̀ báyìí ò ní mọ̀ wípé ẹ̀mí tó wà nú ẹ̀ ò ní wọ́n ń rí ẹ̀ka alẹ́ ẹ̀kú àtàárọ̀ ẹ̀kú ìbẹ̀rẹ̀ ìsinmi ò ní ọjọ́ friday ó ń wọlé lọ sùn kí ọwọ́ ọlọ́run kó wà lórí ayé rẹ̀ kí agbára ọlọ́run ó dúró tì ọ́ kí àánú ọlọ́run kó wà lórí ayé rẹ̀ mo béèrè fún agbára ọ̀run mo béèrè fún ọwọ́ agbára ọlọ́run kó wọnú ayé ẹ̀ kó gba ìṣẹ́gun bó o ti ń wọlé lọ sùn mo fẹ́ kó o mọ̀ wípé ẹran ara àti ẹ̀jẹ̀ kọ́ ló ń bájà mo fẹ́ kó o mọ̀ wípé ohun tó sanwó òdì sí ọ yìí kì í kàn ṣe àwọn àṣìṣe kan tàbí àwọn ìṣẹ̀lẹ̀ kan ó dídí ẹ̀mí ni tó nílò àti ba ẹ̀kànlẹ̀ ó dídí ẹ̀mí ló fẹ́ pàràmọ́ ẹ nínú ó dídí ẹ̀mí ló fẹ́ kó o má rí ọ̀nà lọ ó dídí ẹ̀mí ló fẹ́ kó o ṣiṣẹ́ kó o má jèrè ó dídí ẹ̀mí ló fẹ́ kí ìwáyé ẹ kó dára dáradára bó o bá rí ìnilára kan tí à ń ṣe kó o mọ̀ wípé agbára kan wà níbìkan tó dìde sí ènìyàn oníwàásù ló sọ bẹ́ẹ̀ agbára kan ló dìde sí ọ olólùwò ní gbà kò dìde sí ọ nítorí pé o wà ládùúgbò ó dìde sí ọ pé torí pé o dé àdúgbò yẹn ó dẹ̀ fẹ́ ṣe rere ohun tó dẹ̀ fẹ́ ni wípé àwọn tó ń gbé àdúgbò yẹn kí ìyá mọ̀ tán níbẹ̀ o ló ń fẹ́ gbọ́ mi dáadáa ìwọ fẹ́ jẹ́ èèyàn nínú ẹbí nígbà tí ẹ̀mí kan ti bá ìdílé yín mulẹ̀ kán tó bí baba ńlá ẹ̀ pé gbogbo àwọn tó bá gba ìlànà ẹ̀jẹ̀ yìí jáde wọn ò gbọdọ̀ jẹ́ èèyàn lè dá súbíà kárìà nàbà ìmulẹ̀ òkùnkùn lórí ìdílé yín ìmulẹ̀ òkùnkùn nínú ẹ̀jẹ̀ ìran yín tó ní ò ní jẹ́ èèyàn agbára ọlọ́run fàya ó ní ọlọ́run fi ní ká máa gbàdúà láìsinmi àti lásàárẹ̀ ó ní ọlọ́run fi ní ká máa gbàdúà torí àdúà nìkan ló lè ṣẹ́gun wọn gbọ́ mi dáadáa orí
orisi pelepele ni gbogbo awon emi ti mo so fun awon kan wa to je wipe awe die kapa awon kan wa to je wipe o ti ba awon iran kankan le o ti ba baba nla aye kan le o ba baba baba e kan le o ba baba ti e kan le iwo wa fe fi awe ojo kan o fe fi segun e o didi emi lo nbaja momo o didi agbara lo nbaja be ni sa awon emi to para mo yan de lo emi oku to nba eja o no ma wa nba e loju ala ta fa e lo sabule pe wa wo bi mo se fe so deru eyin tori emi oku yen ma wo e pada la sabule pe eru eyin ni ese bo se gbe labule o ni mo fe ko gbe to ba wo e pada lo si le tan to npe tele loju ala o to wi ni wi pe aleru eyin ni e mi o fe ko da fun e ju awon to ti lo lo to ba wo e pada si school to ti jade o so fun e wi pe ani mo fe ko so ojo waju enu mo fe ko pada seyin to ba wo e pada si bi to ti lo se exam o so fun e wi pe idanwo ni tan laye mi o ni je ko bo lowo oko be lo so fun e to ba

0: olùgbàlà agbára tó dìde sí ọ lóru ọ̀gànjọ́ tó máa ń ba nǹkan jẹ́ mọ́ lára ó bàjẹ́ lónìí iṣẹ́ ọ̀tá bàjẹ́ iṣẹ́ òkòkò bàjẹ́ iṣẹ́ ayé bàjẹ́ gbogbo májẹ̀mú tó wọ̀ lọ́sàn-án tó fi òru farahàn nínú ayé rẹ tó dẹ̀ ń ba iṣẹ́ rẹ jẹ́ orúkọ jésù olùgbàlà ó bàjẹ́ lónìí agbára ọlọ́run tu ọlẹ̀ ọwọ́ ọlọ́run tu ọlẹ̀ májẹ̀mú olódùmarè tu ọlẹ̀ bó ti wo ojú oorun lọ olúwa sọ fún mi bí mo ṣe ń gbàdúrà olúwa wípé sọ fún gbogbo ènìyàn tó bá kí àti gbọ́ pé èmi ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún ọ ìpinnu fẹ́ni tó wí nígbà tí ọlọ́run kò wí olúwa wípé gbogbo ẹni tó bá gbọ́ mi lálẹ́ yìí tàbí tó ní ọgbọ́n tí ó wà nkankan kí ẹ fi ọrẹ 660 naira kẹ fi béèrè nǹkan pàtàkì lọ́gbọ́n òwò lòun ọlọ́run máa ṣe kó tó di June 22 lòun ọlọ́run yóò ṣe olúwa ní pé oore yẹn máa mi ayé oore yẹn máa mi ẹbí oore yẹn máa mi ọ̀rẹ́ torí òun máa ṣe fọ pé wà á máa sọ wípé irú oore wo leléyìí onígbàgbọ́ ni mò ń sọ fún o kì í ṣe oníyèméjì kì í ṣe àwọn tó gbọ́ tó gbé sẹ́gbẹ́ kan kì í ṣe pé àwọn tó gbọ́ tí wọ́n ní pé wọ́n ti lè gba owó jù olúwa wípé ọrẹ yìí èmi ọlọ́run ló ní lọ́wọ́ ẹ̀ pé kó o da 660 naira bàbá mo ti da tẹ́lẹ̀ rárá ọ̀tọ̀ lélẹ̀ ọrẹ ìrànlọ́wọ́ òjijì olúwa ní kí n gbà lọ́wọ́ ẹ̀ gbogbo ẹni ó bá gbọ́ mi lálẹ́ yìí ọlọ́run bá fún ẹ lórí ọ̀fẹ́ àti gbọ́ mi ò bá já gbàlagbà ò bá já arúgbó ò bá jọmọ kékeré bó ṣe yíyá bó ṣe kíkó kó lọ kó 660 naira olúwa ní kó da da lálẹ́ yìí kó dẹ̀ tún da láàárọ̀ la ìyá mi ò pé ọmọ ọkùnrin yẹn pé kó fún ẹ ní 660 naira pé àkọ́bí ẹ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta pèrè 660 naira lọ́wọ́ wọn fún mi gẹ́gẹ́ bí ọrẹ olódùmarè lòun máa fi sílẹ̀kùn ìrànlọ́wọ́ fún ọ ìrànlọ́wọ́ ń bọ̀ ní ọ̀dọ̀ rẹ agbára ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ àkáǹtì ó bá wù tó jẹ́ ti Fẹ́mi Dalẹ̀ tó bá wà lọ́wọ́ ẹ̀ o ní kò fi sí ìbá jẹ́ ó pè ìbá dẹ̀ jẹ́ ti church kò fi sínú ẹ̀ 6-1-4-2-0-8-3-8-7-2 Jumping last time 6-1-4-2-0-8-3-8-7-2 Obey Daniel Olufemi Komolafe ó wà pè mí lálẹ́ yìí gbogbo ọ̀la ni mo wà fún ọ fún àdúrà gbogbo ẹ̀yin tẹ̀ wà lórí whatsapp tàbí tẹ̀ fẹ́ mi máa gbàdúrà fún lójoojúmọ́ olúwa wípé torí àdúrà òní mo fi ràn ọ àwọn tó wà lórí whatsapp wọn nídìí àti rí mi mò ń gbàdúrà fún ọ lójoojúmọ́ àwọn tó wà lọ́nà jíjìn àwọn tó wà nìbàdàn àwọn tó wà ní port harcourt àwọn tó wà níbi gbogbo send a hi sí mi tó dẹ̀ kọ orúkọ síbẹ̀ bàbá ẹ káalẹ́ orúkọ mi rè ẹ máa gbàdúrà fún mi wà á máa rí àdúrà mi lára àárọ̀ máa máa send ẹ̀ sí orúkọ mi rè orúkọ yẹn ni màá kọ́lẹ̀ ojoojúmọ́ ni màá dẹ̀ máa dárúkọ ẹniwájú olódùmarè ìrántí olúwa bá dẹ̀ rán mi sí ọ màá send ẹ̀ sí ọ direct àwọn tó wà lórí whatsapp wọn gbádùn ẹ àláfíà fún ọ orí nọmbà tó ń pè yín náà òun náà ló máa lò
1: 20 9 30 57 28 0 0 20 9 30 57 28 0 7 0 1 4 3 3 8 1 1 1 0 7 0 14 33 81 11 tàbí 080 286 12238 080 2861 2238
0: Orí ọ̀fẹ́ Ọlọ́run yóò máa bá ọ lọ wà á sùn láyọ̀ wà á jí láyọ̀ Psalm 18 àti Psalm 117 wo ló máa lò lálẹ́ yìí àláfíà fún ọ God bless you ogun rẹ ṣẹ ẹni gbógun tiẹ máa kú ẹni gbógun ti ayé rẹ máa di ẹni ilẹ̀ wà á ní ayọ̀ bẹ́ẹ̀ ló máa rí àláfíà fún ọ God bless you.
2: From Lagos, this is
3: Jordan.
4: 105.5 FM. This is Jordan 105.5.
5: Station with a voice for entrepreneurs.

0: in servant, Professor Adebayo Ojo, Papa Authority, 2 days Abuja Authority Power, automatic answer now. Simba, my case is urgent. Friday 19 and Saturday 20 June 2026. Papa God don't say it. He won't treat your prayer far and break every bondage where they block you from reaching your promised land. This program not the thing where your life they wait for. Professor Adebayo Ojo, Papa Authority, go the professor. Wonders and miracles go the shelly on Friday 19 and Saturday 20 June 2026. Time at 10 p.m. Venue, Trinity Garden, Area 1, Garaki Abuja. Come, Papa God, go answer your prayer.
1: Hello, Kalesa. A Kusolo was a guaro to the SDB. Lagba Losa and Samuakas. Àwa olólùfẹ́ yín lórí afẹ́fẹ́ lórí rédíò ni. Láti ìjọ tí mo ti ń tẹ̀lé yín sá, orúkọ mi ní Gbẹ̀ngà àti Olùlọrin. Ẹjọ́ tí mo ti ń tẹ̀lé yín, mo ti ń gbọ́ yín ní ìyà tó ti ń dé báyìí mi o. Mo ní kí n sọ fún yín ni láti bí oṣù kan síbi tá a wá wáyà. Mo mówó ní owó ni kí n tó ní náà tán, èmi ò ti wọlé. Mo ní kí n fẹ́ mọ orí àwọn àmọ́ yín bẹ́ẹ̀ orí mi lórí sílíìsì. Mo ní kí n fẹ́ mọ ìrìn ẹni sọ gbogbo program tẹ fún wa tá ní káwọn tẹ̀lé rí tóyẹ là ń tẹ̀lé là ń ṣe o. Ẹsẹ̀ àdúgbò ẹsẹ̀ abálẹ̀ ṣe ń ṣe àrùn lọ́wọ́ sí àmì àṣìṣe ìyanu yín. Ẹni ká máa fi ọ̀ṣọ́ mi ṣúgà gbàmí òróró oyin gbogbo ẹ̀ ló ń ṣiṣẹ́ bá a ṣe fún ẹ̀ àtàwọn sáàmù tẹ́ ń fún wa lóríṣiríṣi. Òun lọ́wọ́ yìí padà ọlọ́run láyé mi o. Nǹkan yàtọ̀ fún mi o. Mi ò wà bákan náà mọ́ o. Ẹ ṣe o. Ẹsẹ̀ bàbá mo dúpẹ́ o. Mo dúpẹ́ mo ní kí n fẹ́ mú orí ẹ rí o.
2: Bí wọn náà ṣe ń gbọ́ mi.
3: As you are hearing me also.
2: Láti òní lọ.
3: From today.
2: O tún táwọ́ náà mọ.
3: Amen, you know my life.
2: O tún tara.
3: Amen.
2: O tún tọrọ jẹ.
3: Amen, no more begging.
2: O tún tọrọ
3: mi. Amen.
2: Gbogbo àdúrà tó ti gbà.
3: All the prayers are praise.
2: Kó bẹ̀rẹ̀ sí gbà.
3: Amen, begin to answer.
2: Kó bẹ̀rẹ̀ sí gbà.
3: Amen.
2: Àṣẹ́gun
3: bẹ̀rẹ̀. Amen.
2: Ẹ jẹ́ ndókè lọ́wọ́.
3: Let's go up there. Abraham.

0: sá kìíní bí iṣẹ́ sẹ́ni tó ṣe gbá yìí sẹ́ni tó ṣàwo yìí wọ́n á máa dákún ìṣòro yẹn ni wọ́n ni wà wá dìde wá dìde ni o láàárọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí mo fẹ́ kó dìde wà á dìde nítorí kò sẹ́ni tó lè dìde fún ẹ lẹ́yìn jésù kò tún sáré ní ìmọ̀ náà wọ́n wá gbé àpótí yẹn lọ lé bèjú ọdọ́mù nígbà tó di ọjọ́ kejì wọn lọ wọ́n kò ti kú ni náà ó ní problem ebèjú ọdọ́mù ní problem ó ní ìṣòro wọn ọ̀há ẹ̀pọ̀ ẹ̀ kúrò nínú ìṣòro yẹn wọn ọ̀ràn ọ́ lọ́wọ́ bó ti máa bọ́ kúrò nínú problem yẹn kí náà tún ṣe wọ́n dákun wọ́n tún dákun problem ayé máa ń fẹ́ kéèyàn kú sínú ìṣòro ni torí ebèjú ọdọ́mù lẹ́yìn tó ní gbogbo ìṣòro yẹn kò nílé kò láṣọ kò ní nǹkan kan ibi ẹlí àkọ́kù bíi ilé alámọ̀kọ́ ló ń gbé mo débẹ̀ ní ísírẹ́lì ibi tí òwì àwọn abandon family houses yẹn tẹ́tí lọ kì í gbé yẹn tó máa wà á lu òkè yẹn irúbi tó ń gbé náà ibi tó dúró sí náà nìyẹn now ó ní problem wọn ọ̀ràn lọ́wọ́ wọ́n tún wá wíìsì ẹ̀ death wọ́n tún wá wíìsì ikú sí táyé máa ń wò nìyẹn tó máa ń ṣe fúnyàn nìyẹn ògbẹ́ kan tó ní sáàmù sọ ni ó ní ọ̀tá nígbẹ́ ìgbà wo ni yóò kú tí orúkọ rẹ̀ yóò sì parẹ́ ìgbà wo ni yóò kú tí orúkọ rẹ̀ yóò sì parẹ́ Psalm 41 ògbọ́n tó ní sáàmù sọ Psalm 41 ó ní ọ̀tá sọ pé ibi tó dùbúlẹ̀ sí yẹn kò ní dìde mọ́ pé kì yóò dìde mọ́ pé níbi tó dùbúlẹ̀ sí ó ní ọ̀rẹ́ ìyọ̀rí ara mi ẹni tó ń jẹ nínú oúnjẹ mi ó gbé gìgísẹ̀ rẹ̀ sí mi ó sì rí pé ibi tó ń dùbúlẹ̀ sí pé wọn ò ní dìde mọ́ ìwé Job oríkẹ́ni ẹsẹ̀ karùn-ún bí bẹ́ẹ̀ sọ pé àwọn ọ̀rẹ́ Job náà bẹ̀rẹ̀ sí fi ń ṣẹlẹ́yà nígbà tó níṣòro wọ́n ní ṣùgbọ́n ní ìsín ó ti dé báyẹn ó ti kọlù ẹ́ ara rẹ̀ ò lélẹ̀ mọ́ bí lọ ní àná bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o tẹ́ ọ bá ti níṣòro ẹni tí ò tó advice ló máa advice ẹ o tẹ́ ọ bá ti ní problem ẹni tí ò tó gbà ọ níyànjú máa gbà ọ níyànjú o ẹni tí ò tó wú ẹ ńlẹ̀ máa wú ẹ ńlẹ̀ ẹni tí ò tó rí ẹ fi máa rí ẹ fi báwo ló ti máa bọ́ all this thing the ball is still in your court ìwọ proof ẹ fàyè pé ogun yẹn kì í ṣe ti ẹtọ́lọ́run alàyè ni ẹni tó bá ti wà nínú kristi ó ti di ẹ̀dá ọ̀tún ohun àtijọ́ ti kọjá lọ ó ti ń gbé nínú kristi bíbélì kí baba ń gbénú ọmọ ọmọ sì ń gbénú baba ló fi sọ fún wa pé àwájú aṣẹ́gun lọ nípa ẹ̀jẹ̀ ẹni tó fẹ́ wa ó ní kristi nínú wa ó jẹ́ ìrètí ògo ó ní àwa lè ṣohun gbogbo nínú kristi jesu we can do all things in christ jesus so ó ní aṣẹ́gun rẹ̀ nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti ọ̀rọ̀ ẹ̀rí ẹnu wọn so tó bá ti ní àwọn nǹkan wọ̀nyí tó ní ọ̀rọ̀ ọlọ́run tó ní jesu we don't need to fear about problem ìgbésẹ̀ ló máa gbé ẹni tí ò bá lè gbé gbèsè akọ parẹ́ sínú problem ni problem ò máa dá gbèsè ò nígbà nìyí bí wọn bá ní egbò lẹ́sẹ̀ tí ò mójútó tó filẹ̀ egbò yẹn lè di àdá àjìná egbò yẹn gan lè gba ẹsẹ̀ you will never agree tí ẹ ṣe máa ń dá ẹ 100 times máa tún gùn you are going to get where God wants you to be lọ́dún wá fi rán mi nínú oṣù yìí lọ́jọ́ Thursday bàyá kàfi rúmi àkàfi àtàmọ̀sọ̀bìà Thursday ọ̀sẹ̀ yìí máa mi ìsìn ẹ̀ o mo fi Jésù bẹ́ẹ̀ máa mi ìsìn ẹ̀ máa mi torí tó bá ti pe gbogbo ìpàdé tó yọjú eléyìí máa mi ìsìn eléyìí o dẹ́kẹ́ ni kó máa rán eléyìí tí ohun méjì ló máa ṣe àwa pàdé ní Thursday ọ̀sẹ̀ tá a wà yìí ohun méjì náà ni o méjì péré ni but wàá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohun tí angel michael tí ọlọ́run rán láti gbé wá fún gbé kí n bá yín sọ nìyẹn méjèèjì yẹn wàá dúpẹ́ tó o bá lè ṣe o wàá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run so wàá dìde wàá gbé gbèsè ìwé àwọn ọba kejì orí keje ẹsẹ̀ kẹta àti ìkẹrin àwọn adẹ́tẹ̀yẹn ìgbésẹ̀ ló yí gbogbo ayé wọn padà ìgbésẹ̀ tí wọ́n gbó tún yí gbogbo dídí ìlú wọn padà ìgbésẹ̀ ló ní ilé ayé àwa tá à ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí tá a bá gbé gbèsè nígbà tó lọ́n pè wá tá a bá gbé gbèsè gbogbo tó lọ́run bá wa sọ ayé wa ojúkọ so ni ò bá sì wà ìgbésẹ̀ tó ń bá wa sọ tá a gbé ló jẹ́ ká débi tá a dé gbọ́dọ̀ parọ́ fún ẹ ọlọ́run ti ràn wá lọ́wọ́ ògo ni fún jésù lókè ọ̀run wá máa pèyìn fún gbàmẹ́yẹ jìyẹn tọ́lọ́run bá lè gbà fún ẹ tí nọ́ọ̀bẹ̀ bá lè wọlé especially first one tí mo fẹ́ pè yìí emi fra mi ma gbe pelu second one awon to ku na ya ma gbe o to ba n pa order number ton ya o mi ma gbe but the first one and the second one from mi ma gbe to lo n ba le bere ti don be ba wole bi o ba wole gbogbo ale itori ale ma n bi si gan se ma pa pota wo asu lori afefe to ba wole lale yi aro kutukutu ola ko ma pe tori se to lawe ni oni awe awe ojo meta de loni aro la tuesday de ni awe na ma bere awe ojo meta loni o de tun ni itore anu foni bara boni ro ni bara to ma ta lore awe information si lo gbodo ma pe fun ti o ba wole lale yi laro na ko be si ma pe number lo ma number to ma pe si re 081 30 47 63 70 081 30 47 63 70 number like kejire is 080 25 52 38 49 0025 52 38 49 wa dupe lowo Olorun wa de ni testimony in the name of Jesus Thursday o say ni o boy ma de church ware anywhere to ba ti bo wo mo to agbado ijaye wa bole ni jaye bus stop wo mo to agbado ijaye bole ni jaye bus stop wa gbe okada nbe pe o lo church bishop Adebowale tabi church power ororo ago mefa la ma nbere o a de ma pari lago mewa si mewa abun gbogbo en te be se counseling etete day before 6 o'clock ke koruko yin sile I love you so much as I'm going to bed tonight I cover you by the blood of Jesus wa la la shegun en to ba ba loju ala ko nfe ba eja abo nbe be lopo loju ala abo nfe fun eni kan de loju ala en je Gabriel o ma gun pa ara yi lo ma pa awon gorun ma kolu anybody do gba ko fe rin mole to fe ba eja to fe attack e loju loju ala ida lohun lo ma ba won ida michael ma ba o ma ba won wa sula wa julayo wa de riri olohun billion lati mo ki gbogbo legun taye ti me ko ma si ide to wa lara e ko ja
1: from Lagos this is Jordan 105.5
2: station with the voice for untra

0: Orúkọ mi ni Adédèjì Olúwarótìmí. Ìgbà àkọ́kọ́ tí mo máa gun orí òkè yìí ni eléyìí. Èmi ọmọ Ondo State ní ìlú Ọ̀wọ̀ òun ni mo ti wá.
1: Ẹ pàtẹ́wọ́ fún wọn. Àwọn ará ìlú ìyàwó mi rè.
0: Oko business ni mo ń ṣe. Mo ti ń ṣe àti 27 years ago. Bí mo ṣe ń ṣe ayọ̀ gbà mí. Kò kàn ń ṣe bẹ́ẹ̀ ni pé ó ń ṣe kò ṣe é ṣe ni. Ìgbà tó di last year February, ìyàwó mi ló wà ní orí ètò lórí rédíò. Ó máa ń sọ fún mi. Mo ní kó lọ jókòó. Olóhùn ló mọ bó ṣe máa ń gbé ọ̀rẹ́ tó bá di Sunday jẹ́ ká máa lọ chọ́ọ̀chì wa. Ìgbà tó ti pẹ́ tó ti ń yọ mí lẹ́nu, wá jẹ́ ń bá darapọ̀ mọ́. Mo wá bá darapọ̀ mọ́ ètò ní February last year. A dẹ̀ ti lé èèyàn tó ń ṣiṣẹ́ tó ń ra oko a ti lé for 25 years. Akọ Òde Limited. Àwa ń gbọ́ program lọ ní February. Àwọn bàbá wa sọ fún wa pé ká tọrọ nǹkan mẹ́ta lórí rédíò yẹn pé nǹkan ta bá ń fẹ́. Wọ́n wá tàpù ìyàwó mi, àmà nílé, àní mọ́tò, mi ní warehouse. Wá ní Ọlọ́run ti ṣe. Àwa bẹ̀rẹ̀ sí ń gbàdúrà fún ní February last year. Ìgbà tó wá di June last year, Ọlọ́run wá gbèsè ńlá kan dìde. Èèyàn tí mi mọ̀ rí ó kàn dé pè mí ó fún mi ní 50 million naira. Ó lóun ò yá mi o, ó ní kí n sì máa lọ.
2: Sọ tẹ́lẹ̀.
3: Let me prophesy.
2: Bàbá yẹn wípé.
3: Bàbá sẹ́.
2: For 21 years.
3: Ọdún mọ́kànlélógún.
2: Òun ti ń ṣiṣẹ́ ẹyọ kan.
3: He has been doing that single way.
2: Ó wá ń kọ́lé kan fún 5 years.
3: I have been building a house for 25 years.
2: Sórí ìdílé Ọlọ́run lágbára.
3: The ministry of God is so powerful.
2: Last year February.
3: Just last year February.
2: Lẹ́nìkan ẹ máa gbọ́ authority.
3: Tọ́wọ́ ṣe why not hear authorities program.
2: Náà bó ṣe ń gbọ́ mi rédíò yìí ni.
3: Ẹ̀dá tẹ̀ ṣe àyẹ́rí mi náà.
2: Torí àwọn kan sọ fún ẹ pé ariwo lásán
3: ni.
2: Àwọn kan sọ fún ẹ pé.
3: So we tell you.
2: Èwo gan ni kò mọ jílẹ̀.
3: Why are you working
2: on every morning?
3: You don't sleep.
2: Mo ní Ọlọ́run.
3: I have God.
2: Káìlì Muhammad.
3: I have God.
2: Láàrin oṣù mẹ́ta.
3: Within 3 months.
2: Story ẹ máa
3: jẹ́. Amen. Your story will change.
2: Bàbá yẹn wípé orí àkọ́kọ́.
3: The very first good day.
2: Tó ń gbà.
3: That I received.
2: Ẹnìkan pé òun.
3: Someone just called him.
2: Ó sì fún ni 50 million.
3: And gave me 50 million. Jesus.
2: Kò ní èlé nínú.
3: Without interest.
2: Pé gbà.
3: Say take.
2: Lọ́mọ fi ṣòwò.
3: Go and trade with this.
2: Kò sí pé bàbá yìí ló máa dá
3: padà. No give me time to repay.
2: Wọ́n lẹ́ni táwọn ò mọ̀.
3: Someone is not even know.
2: Ẹnìkan dẹ̀ sọ fún ẹ pé kò sórí lọ́wọ́.
3: And somebody say you have no goodness in the
2: world. Àwọn kan ní òsì miracle alert.
3: Àwọn kan ní òsì miracle alert.
2: Wòlíì Samuel Adébáyò
3: Jọlọ́kọ. Prophet Samuel Adébáyò Jọ̀ọ́sì náà.
2: Bàbá ọ̀tọ́rì.
3: Bàbá ọ̀tọ́rì ni.
2: Ọlọ́run ní àwọn angẹ́lì.
3: God has his own angels.
2: Tí wọ́n máa ń bọ́ra alẹ́.
3: That he removed them.
2: Ní ọ̀run tí wọ́n á rìn bí èèyàn.
3: And work as men.
2: Tí wọ́n á gbére wọlé.
3: And bring blessing to your home.
2: Mo rán wọn sílẹ̀.
3: I send them unto your home today.
2: Bí àmì ẹ bá lé.
3: Ìjọ ẹ mẹ́kà mi lá o.
2: Kí wọ́n bẹ̀rẹ̀
3: sí i.
2: Angẹ́lì ìrànlọ́wọ́.
3: Angel of help.
2: Tí ò ní ìbọ́lọ́ ti wá.
3: They cannot save us because.
2: Àwọn ará Ọlọ́run.
3: The act of God.
2: Tọ́fi ń sọ̀yàn dánkan.
3: That he used to make people.
2: Mo jíṣẹ́ fún un.
3: Ẹ̀ máa jọ minister
2: to me. Wọ́n máa jíṣẹ́
3: fún un. Ẹ̀ máa jọ minister to me.
2: Jẹ́ngbọ́ ẹ̀rí ẹ̀ sí
3: wọn. Let's get testimony more.
0: Wọ́n á ní irú Ọlọ́run Samuel Ojo Adébáyò Lélé.
2: 50 million.
0: 50 million naira. Mo wá lọ bank tí mò ń lọ bá manager mi wá pè mí pé kí n wá gba loan. Tí n bá fẹ́ gbowó tẹ́lẹ̀ mo máa ń bẹ̀bẹ̀ kí n tó fèlè fọ́ọ̀mù ni. Ó wá dẹ̀yàn tó jẹ́ pé wọ́n ń pè kó wá gba loan. Bá manager mi fún mi ní 30 million naira pẹ̀lú ọjọ́ 80. Mo ní ìyanu ti bẹ̀rẹ̀. Ibi tá a kọ́lé sí mi wá ní ìwọ ìyàwó mi ò mi gbé mi kọ́lé yẹn mọ́ o. Mo ní èèyàn tó bá wà nílùú Ọ̀wọ̀ dáadáa. Mo ní kó máa bá mi wá ilẹ̀ sí housing. Mo ní a máa ta ilé ta ti ń kọ́ ní 25 years. A máa fi lọ ra ilẹ̀ sí housing. Mo ní ìpè bàbá Samuel Ojo. Mo ní ó dàbí pé ìpè yìí ó bá wa lára mu. A wá lọ ta odi ilẹ̀ ilé ta kọ́ for 25 years. A tà ní 3.5. Mo wá dé housing bí tí mo fẹ́ ra ilẹ̀ wọ́n ní 4.5. Ṣé pé ọ̀rọ̀ yẹn lágbára?
2: Ó lágbára.
0: Mo wá lọ yọ 1 million naira àánú 80 million naira. Mo wá ra ilẹ̀ yẹn, mo wá fi ilẹ̀ yẹn síbẹ̀. Ìgbà tó di August, àwa tún ń gbọ́ program lọ. Bàbá tó wá sọ̀rọ̀. Wọ́n ní kí èèyàn tó bá tún ní ìgbàgbọ́ nínú oṣù tó ń bọ̀ pé ìyanu máa ṣẹlẹ̀. Mo wá lọ fi 80 million naira mo wá fi ra kòkó síbẹ̀. Ká máa wí ká máa sọ kòkó 80 million naira or the 120 million naira. Ẹ bá mi fún Jésù látẹwọ́. 40 million naira o ma gun ori koko 80 million naira mo wa tu gbe gbogbo 80 120 mo wa tu be si fi ra koko e je nge pada seyin die o ma kan wa legbe mi o wa legbe store mi alagbado ni tin ba ti fe ra gba lo lowo idaji o ma ma nso fun mi o mi o ni emi ato o ni abetara o ni nkankan ni wa
4: ah
0: o ni mi nile ohun o nile olohun sun agbado o ni mi orowo fi ra koko o ni ajura lo
2: nigbati nkan le
0: baba
2: o mo pe osowo de fi le raja
0: mo wa lo fi 120 won lo fi ra koko mo tun fi ra koko lo mo tun tele pe baba mi Samuel Ojo authority koko tu wa gbera fi o ti wa di 160 million naira 80 million naira gun koko pada
2: like so ko tera
0: ninu osu meta
2: like so ko tera nbe
0: mo wa tap yawo mi mo ni ile to ko abere ile ni July last year mo fi ojo mo osu moko la mo fi ko leje 2-bedroom flat meji mo fa papo mo tie mo lock here mo se pop mo se release mo se everything to wa nbe ni 85 million naira ibi ti olohun wa ya mi lenu le daddy igba to wa di January ni this year mozuka mi ni mo nlo nigba ti mo be si ri owo mo wa so fun yawo mi mo ni kan meta la bere lowo olohun ekini ile olohun ti ko ekeji mo ni moto to dara mo ni keta wa lona to my own surprise ore mi kan wa pe mi oni won ma fe send moto ko ni tin ba ni owo ki ma wo nle mo ni iru moto wo no ni Venza iran mi o lori lai farogun birthday mi march 14 mo dupe lowo olorun Venza yen ni mo fi sile yen
4: wow
0: gbogbo omo ilu patapata lo wa ba mi sile yi ti gbogbo eyan ti pase mi to n gbe ipe baba mi Samuel Ojo authority to n gbega mo dupe lowo olorun ni igba ton wa pe ipade gbogbo okunrin yawo mi wa type on tin ba lo aje pe mi mo ri olohun ki ire kan to ku ko le se kini ko le temi lowo mo wa dupe lowo olorun baba mi Ojo Samuel authority ninu ohun to se ninu aye mi ko ko le osu mefa mo ko le 25 years mi pari e
2: e wa pe 85 million ko le
0: mo 85 mo ko ni 11 months ko pe odun kan mo de ra moto to dara to tun ba igba mu Venza America no ti gbe wa emi le yan akoko to gun Nigeria won gbe wa fun mi ni ilu owo ni oni mo
2: gun ni owo okay America na ti gun last
0: America no ti lo last baba
2: na we soke mo bere ire la fun e sami to le oyagba.